0: ilé òun náà ṣe ànílé mi ni a jọ gbé bẹ́ẹ̀ ni.
1: ẹ sọjá bẹ́ẹ̀ kó alájí wọn á kó àbí wọn kó lẹ́pì sí.
0: decision yẹn ọwọ́ wọn ló wá.
1: tí wọ́n bá wá ṣe clashing tí yín.
0: gbogbo ibi tí sọ́ọ̀lù bá lọ mò ń lọ sẹ́.
1: ẹ kojú mọ́ ẹ kojú mọ́ orúkọ yín. a ń gbọ́ yín sà.
2: lákọ̀ fẹ́ rọ àwọn ẹgbẹ́ ìtọ́nà ní ẹ̀rí ṣe ní kwara náà lẹ́sìn tẹ́ bá parí ìjà náà àlébù tí apc ti dá sílẹ̀ nípínlẹ̀ kwara nípa insecurity nípa gbogbo nǹkan tó ṣe kàǹpẹ̀ fún wa tí ò yọ bó ti lọ ẹjẹ́ àwọn bá ti ń pààyàn ní káyà mọ́ bọ́ ti ń gbéyàn ní bárùṣe táwọn kwara south táwọn gbogbo ẹgbẹ́ ló ní kọ̀kànbalẹ̀ ọdún méje ìjọba apc nípínlẹ̀ kwara kí ni àbọ̀ rẹ̀ pé gbogbo nǹkan tá à ń sọ yìí ṣé kò tóóró ni
1: honorable abaya yusuf láti aga kaisale fulani ńlọrọrin wọn ni kí àwọn apc pé kí wọn farabalẹ wípé kò sí nǹkan tán lè ṣe tọ́jú sẹ́wọ̀n ìpínlẹ̀ kwara wípé ẹnjìnà kalẹ́kàwù òní yóò di gómìnà nípínlẹ̀ kwara ṣe gbà pé kalẹ́kà ló yọ wọlé bẹ́ẹ̀ náà ìbẹ́kọ̀ kábíkọ̀ mi.
0: Ìyìn tí gbà
1: kò sí wàhálà ẹ kojúmọ́
3: ẹ bá túmú ní àti ọ̀dọ́ yín káwé lómi ní ojú ìtàkùn whatsapp wa yìí kí a tó máa lọ. jimo bami délé ibi tán ti fi kíní ìṣọwọ́ fi agbègbè bẹ̀ sí wọn ní bá ṣọrun àlèlọ́rẹ́ pèdè bẹ́ẹ̀ fún gómìnà nípínlẹ̀
1: kwara. ẹ kojú mọ́
4: ẹlọ ẹkú ojúmọ
1: ìpínlẹ kẹyìn kánmọkánmọ orúkọ yín.
4: orúkọ mi ni ambassador mọmi mariam láti àkàlàǹbì.
1: à ń gbọ yín mà
4: kí àlejò wa ẹ sì wá ń dààmú àlejò ẹni téèyàn bá ń tẹ̀lé náà lèyìn ó mọ èyí ó mọ tẹ̀lé lọ tẹ wá rí tèmi ó rọ gómìnà ìpínlẹ̀ kwara ẹ wo gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ tán yìí nísìn ọlọ́mọ tó àṣírí wa síta gbogbo tí ń ṣẹlẹ̀ yìí àwa bẹ̀ wọ́n kọ́ dákun kán lọ wá nǹkan ṣe sí kán yanjú rẹ̀ ọlọ́mọ fi wa apc ṣe yẹ̀yẹ́ ò tó ráwò fẹ́ kí apc parẹ́ ní kwara ọlọ́run ó dẹ̀ fún wọn sí god bless nigeria god bless kwara.
3: ẹ ṣe gan fún òye yín káfí yìí máa lọ lé primary korede adeyemi láti kẹsàn án university ní adó èkìtì wọn ní honourable yakub danlad wọn ní orúkọ wọn ṣọwọ́ sí àjọ inec wọn ní kí àwọn g15 kan bọ̀wọ̀ fún ìlànà ẹgbẹ́ alhaji kamarele
0: lọ́nà àpò tí wọ́n nù àwọn sọ tí àwọn fíìmù
3: ẹ̀sìn náà báyọ̀
0: wọ́n ní it is not over until it is over.
3: pé wọ́n á sì gbàgbọ́ dáná jùlọ ẹ̀sọ́
0: báyìí. èmi kọ́ láìnẹ́kì èmi kọ́ níjọba inec ní tí ìjọba inec bá ti ṣe náà ni ìtọ́gà tèmi bá ṣe ṣe ni tó sọ́ọ̀lù mustapha òun lèmi ṣe dé lẹ́nu kan.
3: tó ṣe yan lé ààrẹ lónìí alẹ́jọ́mi lónìí àwọn náà ni alhaji abdulateef bíbíire tí wọ́n jẹ́ kẹ́gbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ kwara lájọ wò lónìí tó taiwo adeyemi ní orúkọ yókù di ọ̀la fún akọ̀tún ètò bá wà dá sí ká sọ fún yín pé ìwòye tó lè dé lónìí látọ̀dọ̀ alẹ́jọ́ wa àti ti àwọn tó pè sí ètò yìí ó jẹ́ ìwòye wọn kò ní ẹ̀kan ṣe gẹ́gẹ́ bí ìwòye kẹ́ńdá mẹ́tí sẹ́wọ̀n ìlọrin àti èmi atọ́kùn ètò yìí lẹ́ẹ̀kan sí taiwo adeyemi lórúkọ mi ó dàbọ̀.
5: Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: vitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
3: Your destination
4: for hit music.
5: Diamond 88.7 FM.
2: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
6: Asubudi won lo ti won Basaru Ladamba won lo ti won
7: Sheikh Muhammad Buhari Ibn Musa Ajiko biwa to de o yago yaju oro ijile oro to kile mi le rin le gbegbe itoka to kile falafala ninu kitab ati sunna ojisala petepete wa siti tabara ni tabara oko ashabul janna ijo awon eni aljanna awon wo gan lo ma aljanna kini wa ise se oro se si to le gbe ni aljanna peki peki ori eto ashabul janna lati ma gbo gbogbo e lori kan Diamond 88.7 FM ilorin Sheikh Muhammad Buhari Ibn Musa Ajiko bi wan al adabi afa soro pon bi adabi na ni o ma gbe wa ni rin ajo emi oro olohun fo di wakati kadondo ni gbogbo ojo la mi si thursday na go bakan la owuro sa go meji la osan lori kane Diamond 88.7 FM ashabul janna o se ma gbo eto to to wa sona fi wa mena pelu iwoye sako isele aye ka lati fi tumo ti tobi olola ashabul janna pelu Sheikh Buhari o ma Musa Ajiko bi wa bismillah.

0: ní ìbọlọ.
1: Tí kò lẹ́ja bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbọ́nú. Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Nàìjíríà
1: kẹ́. Ẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, ibi ajé o náà ni akọ́lé ètò eléyìí tí ó jẹ́ àkànṣe láti ìkànnì èèkan ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kwara wọ́n bẹ níwájú mi ìyẹn dédé àkókò yìí tí wọ́n máa bá wa pẹ̀kẹ́ lu àwọn kankan eléyìí tó jọ bíi pé ó ru ọ̀pọ̀lọpọ̀ àwọn aráalé lójú nípa ibi ẹgbẹ́ òṣèlú APC ti ń bọ̀ ní ìpínlẹ̀ Kwara ìkan ẹgbẹ́ òṣèlú APC tí mò ń mẹ́nu báyìí alàgbà Abdulkadir Latif Babafila tí wọ́n jẹ́ author of Otoge àwọn ni àlejò mi lórí ètò ibi ajé ìyẹn lọ́sàn-án yìí ẹ bá kí àwọn ọmọ nàìjíríà tí wọ́n gbọ́ wa tàbí tí wọ́n wò wá dédé àkókò yìí.
2: gbogbo ọmọ nàìjíríà ní tilé toko akérawa kí àsìkò yìí o akérawa kú ìlú yìí o ọlọ́run ó jẹ́ kí nàìjíríà ó dá o ọlọ́run ó jẹ́ kí ìlú yìí ó rí bá a ṣe fẹ́ o.
1: àmì ẹ ṣó ẹ já bẹ̀rẹ̀ sí ní mú iṣẹ́ ọ̀hún ṣe lẹ́yẹ òṣọ̀ká a yóò bá bọ̀ wọ́n ní ẹni ò bá mọ bí a ti ń bọ̀ kò lè mọ bí adé kódà kò tiẹ̀ lè bá wa lọ bí a tún lọ gan ọ̀rọ̀ ó tó gẹ́ ní ìpínlẹ̀ Kwara mo fẹ́ kí a ti bi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ ńbo ló ti bẹ̀rẹ̀ àwọn wo ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó tó gẹ́ ní ìpínlẹ̀ Kwara ẹ wàá bá ń fi eléèkún pé ìjà pé ó tó gẹ́ lọ́jọ́ òní ǹjẹ́ àǹfààní ti wá ń bẹ́nu rẹ̀ bí.
2: ó tó gẹ́
1: ẹ bá ń súnmọ́ kinní dáadáa káwọn ara yẹn lè gbọ́ yín
2: ó tó gẹ́ jẹ́

0: ẹ̀kún kedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
2: We are the people, we make you happy. We are SAPPY.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
0: After working kílókù, ìgbádùn lókù tá máa jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
3: Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
4: Nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, àwọn aṣojú-ṣòfin ilẹ̀ Amẹ́ríkà fọwọ́ sí àbádòfin òun láti dáwọ́ ìrànwọ́ dúró lórí ètò ààbò fúnlẹ̀ Nàìjíríà. Agbẹnusọ ààrẹ tẹ́lẹ̀ rí ṣègbè lẹ́yìn Umahi bákan náà ni òkin ẹgbẹ́ àwọn ọ̀dọ́ nílò láti má ṣe tọwọ́ òṣèlú bọ ikú tí ó pa Mary Abila. Ilé ìgbìmọ̀ aṣòfin gbé ìgbésẹ̀ láti kàn nípa àṣẹ ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ owó àpawọlé àjọ NAFDAC. Látilẹ̀ òkèrè láti tẹ́tí sí nínú ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ náà wípé àwọn èèyàn ilẹ̀ Ukraine fẹ̀hónú tako ìgbérò ààrẹ Zelensky láti yọ mínísítà fẹ́tọ̀ ààbò ilẹ̀ náà. Nínú ìròyìn eré ìdárayá lẹ́ẹ̀tí tẹ́tí sí o wípé ikọ̀ agbábọ́ọ̀lù Benden Insurance ra Ibrahim Sabiu pẹ̀lú àdéhùn ọlọ́dún méjì. Tọ́ akinyin ẹ̀kásán ẹ sì kó ọwọ́ lẹ́nu iṣẹ́ Ọlọ́run ọba yóò pín kó àwáléèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyànláàyò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn làmúdẹ́sẹ́tì gbọ́yìn láti ìkànnì ìkejìdínláàádọ́rùn o lè ọwọ́ méje Diamond FM tó ta kọ̀mọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ló kọ́ tèmi. Ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé gba ti ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dáńlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lè bá wa dọ́rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Tema, Instagram nípa títẹ Diamond 887 FM. Ẹ má yí kúrò ńbẹ, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
5: Amòkú ti wùwà ìbàjẹ́, amòkú ti jíwó ìlú, ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látijọ́ ń ṣe. Ẹ wo
6: jẹ́ ká bo láṣìírí, jẹ́ ká gbójú ń bẹ̀, àṣírí ẹ̀ kò gbọdọ̀ tún lójú ewé.
7: Ẹdùn o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé eré ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò máa aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
8: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
9: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
10: láti ilé-iṣẹ́
9: Diamond FM.

0: 88.7 FM.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń abùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbí bí kún mi lẹ́tù rẹ̀ bí. Bí àìsè
1: pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù tá máa jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
6: Ṣé ọlọ́run òwòjú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

láriwájú ọ̀rọ̀ gbéyàwó ìrìn àjò gbéyàwó ọkún fún ẹkún òun ò ṣe àbùkù òun ẹ̀gbin ìwọ̀sí ìkórira orí àti ìjà tọgbọ̀ngbọ́n. Ọ̀ wá sí ìgbéyàwó náà tí kì í níṣòro tiẹ̀. Táwọn àmì ìyá láàárọ̀ ọ̀sán táwọn ẹlòmíì ta lálẹ́ yẹn ni òṣùwọ̀n. Torí àtúnṣe a máa bẹ fá láàárọ̀ ó ṣeéṣe kátùsí ọwá fọlọ́sàn. Àmọ́ bí ìgbéyàwó tó bá kún fún ẹ̀sìn àbùkù òun ò ṣe é tó bá ìlọlẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ alẹ́ ó ní tùkà nìyẹn o. Ó pè ń sáwò torí bí àwọn tí ọmọjọ́ tí wọ́n ń dájà náà wọ́n padà dá sí. That is àwọn young boy and girls na àwọn gẹ́gẹ́ boy boy. Àwọn ọmọ tí wọ́n bí láàrin ọ̀rọ̀ náà kálukú ọ̀wá di fashion. Ìyẹn ni talẹ́mọ́ fi ń ṣòro. Gbígbéyàwó bá ní wàhálà lọ́jọ́ alẹ́ ọlọ́run ó ṣe é ṣe kọ́mọ yàn. Àti pé irú ẹ̀ tọ́ padà yàn ó rí bíntínì nínú ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀. Bí àwọn ọmọ mi ọ̀ bá kó gbogbo àwọn èso sọ́dọ̀ àwọn dadí ó kó gbogbo èso àbí kí wọ́n mú díẹ̀ díẹ̀ mbẹ́. Etí ọ̀wá níjẹ́ ọ̀yàn náà nìyẹn. Láriwájú àwọn ọmọ mi ọmọ wa sọ fún àwọn tó bá tò lẹ́yìn dadí. Ha almost ọlọ́run mọ̀já àfàbẹ́jọ́ náà sọ́mọ lélẹ́ ìsá sọ́mọ pé bí wọ́n ti ń bù la yókù náà mọ̀ bù òun náà mọ̀ á dóhùn padà. Àwọn méjèèjì àwọn ọmọ tí wọ́n ń bẹ láàrin ọ̀rọ̀ ẹjẹ́ ń béèrè pé kí lọ́kàn yín. Ẹjẹ́ ń béèrè lọ́wọ́ wọn pé kí ni tiyín. Ẹ láìkì mọ́ mi àbí ìkànnì yẹn ẹ láìkì wọn. Ẹ láìkì dádí àbí òpùrọ̀ nìyẹn ẹ fẹ́ràn wọn. Lọ́jọ́ ayé yìí ìtàn wo ni wọ́n kọ nínú ìtànú ayé tiyín gan. Ìtàn wo lẹ fẹ́ kí wọ́n kọ́. Wọ́n á ní àwọn ọmọ tí ń da àárín bàbá àti ìyá rú nù. Ọmọ fíjẹ́ fíjẹ́ kà láríwájú. Wọ́n bá jà wọ́n nírú ẹ̀ ṣẹlẹ̀ sí. Láyé ejẹ́nsí. Láyé àtú àṣẹ́kù sí. Ọ̀rọ̀ àgbẹ̀ ejẹ́nsí tún ti ń lọlẹ̀. Jẹ́nsẹ́kù ní tó ń kù wáyé. Láriwájú wọn ò lè fara mọ́. Wọn ò lè gbà. Ṣùgbọ́n gbogbo ọmọ tó bá lọ lè kó sáàrin ọ̀rọ̀ náà. Tó bá lọ lè fi ara pa. Ọmọ ara tí wọ́n fi pa. Wọ́n bá pẹ́ pọ́njú bàbá ni wọ́n rí. Tí wọ́n bá rí pọ́njú ìyá. Àwọn méjèèjì ò lè gbà wọ́n lẹ̀ lọ́wọ́ ẹ̀sán. Ọ̀gbọ́n bọ́ bá sọ lójú òbí mi pàápàá tó débìrin ẹsẹ̀ lè máa ṣépè lé àwọn ọmọ mi mi máa ń ṣépè. Ọlọ́run gbọ́ ìpè kọ́. Àwọn méjèèjì tí wọ́n jẹ́ bàbá tí wọ́n jẹ́ ìyá ni. Àárín bí àkàtà tó yẹ kọ́mọ wà. Láriwájú ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe jọ gbé o ká tóó dé o. Ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lò ó ká tóó dé o. Fúdìí eléyìí ẹ̀yà àmọ́ bẹ́ẹ̀ ṣe parí ọ̀rọ̀ yìí sọ́mọ pé yóò ti kọ́kọ́ rẹjà díẹ̀ báhùn. Bọ́bọ́ wá rẹjà wọ́n wàá bẹ̀rẹ̀ ìrìn àjò lọ́rọ̀ àwọn ọmọ. Àmọ́ ẹ mọ́ màdá àwọn ọmọ òun náà àwọn ọmọ mi wọn ni wọ́n ń dà rẹ́ẹ̀tì wọn. Thank you mami. Àtúwábọ̀ ọdún pẹ́ pọ́lọ́ ń fún ọ dà rẹ́ẹ̀tì. Ọlọ́run gbọ́ dèdè irú rẹ náà làwọn náà padà yàn. Torí pé ẹ lè kílí àìsàn. Bàbá mi gbóná burú o. Láriwájú ìkànnì bàbá mi.

ṣùgbọ́n nínú ìrìn àjò a máa dùn a máa kan a máa pín ìkì kọ́dà a máa bàjẹ́ láríwájú níjì torí pé ẹkún ara mọ́jú tóbìnrin mi ń sun lé ọkọ lónìí iṣẹ́ ọwọ́ ọkọ ni àwọn ẹbí ọkọ náà tún wá dúró lẹ́yìn rẹ̀ a máa sọ fún yá máa ṣe kán dá kán dá ó ti kó ọpọlọ ọkọ rẹ̀ ìyàwó ni wọ́n lọ́kọ́ ọpọlọ ọkọ wo ẹ dákun àwọn obìnrin tí wọ́n jábúrò jẹ́gbọ̀n ọkọ ni wọ́n ń sọ yẹn o láríwájú ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò wọn tẹ́wọ́ gba obìnrin mi pẹ̀lẹ́ kùtù ni wọ́n bá dọ̀wọ́ iwájú torí pé a ti sọ fún ọpọ̀ obìnrin náà lọ́tọ́ obìnrin ìdí wọn ò ṣe fáwọn ilé ọkọ ìdí wọn ò jẹ́ gbà nílé ọkọ torí pé ìyàwó bọ̀ọ̀dá wọn ìyàwó àbúrò wọn wọ́n wá dẹyẹ sí i ara mọ́jú tóbìnrin mi sún lé ọkọ dòní iná lọ́padà di àrùn dàìsàn sóbìnrin mi látọ́ fi lọ lọ́jọ́ àìpé ẹ lákòójọ wọn bẹ̀rẹ̀ ìrìn àjò sí wọn pílánì yẹn mọ́ tí wọ́n rò pé èèyàn máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀padà wàá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá tẹ́wọ́ sínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó fi rí bẹ́ẹ̀ láríwájú bí wọ́n bí ọkùnrin yọ gbẹ̀sẹ̀ bí wọ́n bí obìnrin yọ gbẹ̀sẹ̀ ọmọ tí ń jọ èmi lójú ó ti kó làákà yìí ọkọ rẹ̀ ó ti sọkọ rẹ̀ sápò ọkọ tiẹ̀ sá.

0: ọ̀dàrú àbọ̀ tún ṣe ṣe kó pọ̀ dáadáa torí lójú ẹ̀mí ẹ̀ bó sì má gan ẹ̀sán yẹn máa kún ọ̀dẹ̀dẹ̀ rẹ débi tí yóò di bèbè sàárè rẹ
1: báyìí.
0: àní lórí ọ̀rọ̀ gbéyàwó ó dùn ọ̀dà o àmọ́ láti ní ìdílé aláyọ̀ kìí ṣe ń tọrọrùn. kọ́lẹ́ẹ̀jì déyàn máa kà.
1: alágbà òlera yìí wọ bẹ ṣe ń
0: bọ. bọ́ bá ṣe pé tí fọ́ọ̀mù ni ọ wà form one wà wà form two wà wà form three ọ wà form five ọ gbọ́ o lè páàsì jáde pásá ò tó sí o.
1: ẹyin ni kẹ́ ẹ múra yín o.
0: lọ́rọ̀ gbéyàwó tà ń sọ̀rọ̀ rẹ̀ pásá ò tó sí àmọ́ wà á mọ̀ ní má gẹ́ ẹ. from fear to good from good to better. bẹ́ẹ̀ sì máa.

0: tori pa lakoko topo o ye ka son to ba ya gbe yawo je ojo o ye ka son to tu gbe yawo se ki sa dede eh to ba gbe baje ki sa dede baje opolopo eda to je pe ori be fun ah ye ba wa rojo rojo rojo rojo e ri awon to mara awon to ti gbo ori to ti se ri awon to ti ni riri awon wa joko lapa abi kan pe agba to soro bayi lekan ngba to se bayi lekan ngba to so bayi lekan bawo wa lele iseri iwo bayi re aba di suwu sana ona kan to ri to wi un n to ba gbe yawo je ni nti o ja tu le bayi ni pe animo ri pari ama pada soro pe ki lo ba gbe yawo je ah gbogbo gbe yawo to mo ba je ki ma se poko ati yawo lopo re mo ti wa se eden so se mo din so na niyan
1: o laye abaluwa mi filele pelu
0: awon to ba gbe yawo je po obu mi o wo mi ma kan nikan ah ada je so kan mu o se ke so a ma gba pe o a ma gba pe fasiko wa yi a ma ma wa so yo kan fun o ninu esan ta ni yo de bayi ni ti ma nda rin ororu nje o mo pe ninu ile ti oko ati yawo wa ti ya oko ngbe won o bi oko da ko ba ya re soro o meri ni ojuri to yo wa dogbon iya o se bi igba to fe lo ra nkan oko na wa se bi igba to fe bo sagbala yo fi pade iya re ni won fi soro oni o le sele oro cinema ko oro cinema ko lari waju ni kukuru ede jawo yan ma da seto ngba ti e so pada de fura omo ti e na lo gbe soro sori ah mami mi te wa wa yi baba ti ku ko se ni kankan le mo ile jin ko won nikan ni ngbe be o si gbo mo odo iru re na wa ni yawo omo re lẹyìn osù mẹta wọn bá kẹjọ ni pé ẹjẹ mọ pé lágbájá ti wá dáhùn padà sílé òun náà sì ló ní eléyìí tóbi òun nìkan ò lè máa gbélé sọmọ pé kí ni ẹ wà lérò ọkàn rẹ bọ wá sí pé wọn ni wọn sọrọ fún wa àṣẹsàn ìpẹ ẹsàn ìjìnà etí wọn fojú ìyá ọkọ rí iná níyàwó ọmọ náà fi tiẹ náà rí abẹ sọ fún ìyàwó ọmọ náà. Ama ti e na gba ru esan bo ya ko ohun go gba nu esan bo ti wo go buru abe ba ro bi mi to ba buru mo kekeke he won so ro mo mi he won wa pa ru mo mi e ba ni bere lowo re pe bo la ri won ko e ti ri iru wo ti je un ni won o fe ko yawo omo je lo dede omo un e fe awada to tutu 0916556952 bọ́n sí èèyàn méjì mẹ́ta náà náà bá ti pè wọlé ó ti tàn nẹ́tíwọ̀kì yóò gbá ẹ̀ ló orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti pè àlàáfíà o ẹ mọ̀ káàbọ̀ alàgbà kò dé àbí o.
2: nǹkan ẹ ti sọ tó sa kò síyàwó kan tó wà perfect ọlọ́run nìkan ló wà perfect
0: bẹ́ẹ̀ni
2: ka
0: kọ ọmọdé
2: tara wa ni
0: ka fara
2: da fara wa ni.
0: Bọ̀ ká kọmọdé sẹ̀wọ́n tó dé àsìgbọ́ máa bẹ.
2: Tíwà
0: tíwà alẹ́
2: lọ́gbàrá jù. Alẹ́ wà ní bàjẹ́ o.
0: Àmì ìwẹ́sẹ̀ o.
2: Ọkọ̀ ìyá balẹ̀.
0: Ahmed Animosa àwọn àtijọ́ wà lórí atẹ́gùn.

0: Hello, orúkọ yẹ àti ibi tẹ́ ẹ ti pẹ́.
1: Mọ́nì
0: yìí tún fi ní láti ẹ̀pọ̀. Ọlọ́run yìí ọtọ jẹ́ǹtù wọn sọ̀rọ̀ lọ.
1: Kò sí wàhálà, a tún mú yín jọ mẹ́jọ ọlọ́run sànú wa. Kẹ́rin ọlọ́run mi dá wàhálà mu. Gbogbo ẹ̀ náà ní sìn ín ẹ̀sán òpẹ́ mọ́. Àtọ̀bìnrin ní sìn àtọkùnrin náà ní sìn gbogbo àjọ ń jẹ́yàn náà ní kọ́lọ́mọ́ bí yà fún yà fún wa.
0: Àmì
1: ò wádìí bẹ́ẹ̀ ni fúnkálukú bá ṣe tọ́jú ọmọ rẹ̀ sí. Nísìn ọmọ mi ní sìn yóò kọrọ bàbá sínú, yóò kọrọ ìyá sínú. Ìyá náà mo sọ pé yin bàbá yín ni ìtọ́jú yín kéré kọ́ wà lára tèmi yín gan. Ẹ wà ọlọ́run ṣàánú wa.
0: Àmì ò
1: ẹ kú ètò.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Láríwájú. Òrùka ti dọ́wọ́ náà bí. Ẹjọ́ àwọn tí ń plé eléyìí nínú hall tọkọ àti ìyàwó ń jó wọlé àwọn tí wọ́n dàrú ti ń kẹrí mọ́ ni pé àwa ni ń kọrin pò é báwí. Ẹ ló orúkọ yẹ àti ibi tẹ́ ẹ ti pè.
2: Ẹ ló sọ àjùmọ̀kẹ́rin láti Amọ́yọ̀.
0: Láti.
2: Láti Amọ́yọ̀.
0: Láti Amọ́yọ̀ ẹ tẹ̀síwájú mà. Ẹ ṣeun.
2: Ìyá sọ wọ́n wọ àyà náà ẹ̀yà ń dìde ní ìsìn ká máa kọ́ ọmọ wa, ká máa kọ́ wọn ní ẹ̀kọ́.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Láríwájú. Àjọ mú ètò tòní wá ní àjọ bá Adélé Ológunjọ kan. Yes, candidate Olódùmarè Bàátúndé Arólókó bí agogo ẹ̀sà ọ̀gbìn ará òde Ògbólúkẹ́. Ọ̀rẹ́ ni ń gbégbá ayùn lọ́jà Múríkítì, mo gbégbá ọmọ, gbégbá ọmọ, mo gbégbá Burundi.
3: Ìgbéyàwó ìjọba kúrúkúrú léje.
0: Èmi ọjọ́ pa mí títí títí kọ̀pẹ́ wọ ara mi dànù lárí ájú orí yìí ọ̀fẹ́ fi kọ́ mi lẹ́sẹ̀ ni.
3: A ṣe kúrúkúrú léje. Torí ìgbéyàwó tó pa kúrúkúrú.
0: A ò rí méjì nílé bàbá mi náà. Ọ̀rẹ́ pa mí, ọ̀rẹ́ là mí ọgbà ní ṣe. Gbogbo ọ̀rẹ́ tí ń ṣaájò mi, thank you very much. Gbogbo ọ̀rẹ́ tí ń ṣe lẹ́sù lẹ́yìn mi, thank you very much. Lẹ́bí ààrà lètò láti Diamond 88.7 FM tí ń bẹ́ ń lè lọrin. Ìkọ́ olókùn ọ̀la akéèkú ara àgbáàjì. Ìjọba ń bá dàn dòkòdò báyìí nígun àjìbà. Má rẹ́rìn láríwájú pásítọ̀dà ó. Ọ̀sámọ̀ pé gbàtà àjìbà mọ́ wọ́dọ̀ wo kùn mi bó ṣe rí pẹlẹbẹ mọ́ nàgà mọ́ nàrun. Títí dọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò tá a pè níbẹ̀ bí ara láti Diamond 88.7 FM tí ń bẹ ń lè lọrin. Tunde Bólùdé lorúkọ tèmi ń jẹ́.

Ẹkú rọ̀lẹ́. Ìròyìn ní ṣókí lámúdé ṣe tí ìgbọ́ yín ní Diamond 88.7 FM Ìlọrin. Àjọ tó ń ṣe àgbélárugẹ ìfẹ́ ọjà sọwọ́ sí òkè òkun ti ṣe ètò pínpín owó ìdókòwò ẹgbẹ̀rún lọ́nà 500 náírà lé mẹ́wàá owó dọ́là fún àwọn obìnrin 72 lórílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n jẹ́ olókoòwò ìfẹ́ ọjà ránṣẹ́ sókè òkun alábọ́dé láti mú kí ìta ọjà láti orílẹ̀-èdè wa Nàìjíríà sí ilẹ̀ òkèrè túbọ̀ rọrùn sí àti láti fẹjú fífi ọjà tí kìí ṣe epo rọ̀bì ránṣẹ́ láàrin àwọn obìnrin orílẹ̀-èdè wa Nàìjíríà. Adarí àjọ ọ̀hún NEPC nọyẹn Ayẹni sọ̀rọ̀ ọ̀hún nínú ìpàdé pàtàkì tó wáyé pẹ̀lú àwọn olùdókòwò ìfẹ́ ọjà ránṣẹ́ sókè òkun tó wáyé lónìí níbi ètò pàtàkì ọ̀hún ni wọ́n ti sọ̀rọ̀ púpọ̀. Ọ̀gá àgbà tẹ́lẹ̀ lájọ àwọn olùdókòwò lẹ́ka epo rọ̀bì NAPIMS Alhaji Bala Wunte ti sọ fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lónìí wípé kò sí ẹ̀rí àrídájú kan nínú ètò àkọsílẹ̀ àjọ NNPCL lórí àyẹ̀wò ìwé owó ti ọdún 2023 tí ó ṣe ìgbèlẹ́yìn 210 trillion náírà owó tí wọ́n ní ó di àwátì lápò ìkówó sí àjọ elépo rọ̀bì ọ̀hún gẹ́gẹ́ bí ó ṣe sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Ó ní iye owó tí wọ́n pè náà wáyé látàrí àìgbọ́ra-ẹniyé àti àìfarabalẹ̀ ṣe àyẹ̀wò àwọn àkọsílẹ̀. Ó ní kò sí ẹ̀rí máa jẹ́mi ìsókan tó fìdí owó tó sọnù ọ̀hún múlẹ̀. Sẹ́nítọ̀ Natasha Àpótí Oduaga ti rọ àjọ tó ń bójútó ilóògùn àti oúnjẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà NAFDAC láti rí dájú wípé wọ́n ṣe ìgbélárugẹ àwọn iléeṣẹ́ apo oògùn tó jẹ́ tiwa lórílẹ̀-èdè wa Nàìjíríà láti dín gbígbé ọkàn lé àti máa ra oògùn láti ilẹ̀ òkèrè láti dín kù àti láti ró ẹ̀ka ètò ìlera wa lágbára lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tó jẹ́ amòfin ọ̀hún ni ó ń ṣojú ẹkùn àárín gbùngbùn Kogi ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè yìí. Ó ṣàlàyé o wípé Nàìjíríà ní àwọn egbògi tí ó wúlò fún ìlera tí ó sì jẹ́ èyí tí wọ́n lè lò fún ìlú ọmọnìyàn ní ìlànà ti ìmọ̀ ìjìnlẹ̀ òde òní. Ó ní kí wọ́n kúkú lo ọgbọ́n inú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì láti jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ apo oògùn òyìnbó lo àwọn nǹkan wọ̀nyí láti mú kí ẹ̀ka ètò ìlera wá gọ́ sí. Àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn ní ìpínlẹ̀ Ebonyi ti kọ ọ̀rọ̀ àwíjàre ìjọba ìpínlẹ̀ ọ̀hún lórí bí kò ṣe perégedé fún ìrànlọ́wọ́ owó oní 1,37,000 owó dọ́là tí àjọ ìṣọ̀kan àgbáyé ti báńkì àpapọ̀ àgbáyé léyìí tí wọ́n sọ wípé níṣe ni iléeṣẹ́ ìjọba ọ̀hún kò ṣe dáadáa tó. Wọ́n ní kàkà kí wọ́n ṣe èyí tó tọ́, ṣe ni wọ́n kàn ka àwọn ohun tí wọ́n ṣe ní ìpínlẹ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ tí wọ́n buwọ́lù látẹnu agbẹnusọ Charles Otu. Àwọn àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn ọ̀hún ni wọ́n fèsì sí bí ìjọba kò ti ṣe ṣe ohun tó tọ́ àti èyí tó yẹ nínú ìrètí báńkì àpapọ̀ àgbáyé nínú ètò ìṣèjọba. Ìròyìn ní ṣókí fún sáà yìí kò ní ju báyìí lọ. Ẹ ṣeun púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì wa, ìkànnì tó tàwọn yọ yìí Diamond 88.7 FM Ìlọrin. Ẹ wá nǹkan fìdílé kàjọ gbádùn ètò wa ètò yín àdélébáre.

bá sì tún tẹ̀ wájú. Ó ní àfin kíjọba àpapọ̀ tó ń ti àwọn agbófinró àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ṣagbátẹrù bí àwọn ọmọ iléèwé àtolùkọ́ ṣe jáde. Àfi kí ìjọba àpapọ̀ kán tara ṣàṣà kán gbé orúkọ wọn jáde. Làwọn ẹgbẹ́ alátakò bá ní ṣùkẹ́. Ṣé ìjọba àpapọ̀ tó ti gbérù rẹ̀ bóde lánàá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ bá ti gbọ́. Ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ alágbára kan. Iná bá gba ilé tó tí ò dín ní méjì dín ìyẹn ní 50. Ìyẹn ti ṣe 48 houses. Láìyọ òtẹ́ẹ̀lì ńlá àtàwọn ilé alájà mẹ́fà alájà mẹ́rin. Àwọn ilé alájà márùn-ún. Pàápàá jùlọ àwọn ilé kọ̀ọ̀kan tó jẹ́ pé bàbá kàkúlẹ́ẹ̀tì iye owó tán fi ti Abubakar Malami tó fi ra ilé kọ̀ọ̀kan àwọn ilé 300 million àwọn ilé 250 million àwọn ilé 400 million. Bàbá gbẹ́sẹ̀ lé ẹ jẹ́ ń polówó ọjà wọ́n padà bọ̀.

0: raja bi amila nibi ti awon eyan ti bere si na ka lebu si ijoba apapo pe ah iyan se le wa lori ijoba ke tun wa ri pe kan ma se wa de re e so fun gbaja bi amila ko na ko lo simi na kan fi farabale si wa di re la fi so pe kini awon kan ti eyin o gbori lawon orile ede kan te sa dede gbo e ma pe deje ejo le yan ka so pe torile ede Nigeria na le jo tin ko wo mi emi o fe gbo yan ri o 0913655692 kini awon kan tan yan gbori lawon orile ede mi te ti wa n gbo lorile ede Nigeria kini awon kan ti o le sele ri ti o ti e le sele lai lai hello
1: hello
0: e ma kuro le
1: Jim Tessy ni latẹdun
0: e se o ko yin gangan
1: mi fa jimo ni latẹdun
0: e se
1: ohun ti o sele ri koda be yen ba ku ilu je to ba ti darapo mo joba to wa nbe nisin mo si fi re ko si kankan yo ma wu e yo ma tan gbogbo ẹni tẹni kó jẹ wọn ta kínní ní tó bá ti bájọbù òkèjà òyí tàgbọ ọmọ náà nù
0: ẹ ṣe àrípẹ́sà níwòye tí yín ni ẹhùn 0913655692 kí làwọn nǹkan dẹ́yìn ọ̀gbọ́rí tẹ́ ẹ sì wá gbọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tó yà yìí lẹ́nu ẹ̀lọ́wọ́.
2: ẹ kúrọ̀lẹ́
0: bàbá
2: wálé láti ọ̀fà garage
0: ẹ ṣeun sá mo rí bẹ́ẹ̀ ráyè wọlé ń jẹjọ́
2: bẹ́ẹ̀ ni ohun tí ó lè ṣẹlẹ̀ tí ò kò sì tí ìṣẹlẹ̀ lórílẹ̀‐èdè náà ni pé kẹ́ni kí gómìnà kan kó kúrò lórí oyè ó fẹ́ kó wá sọ pé òun rìpẹ́ǹtì ó pé tọ̀ iye báyìí lohun tí kó jẹ o òun dá padà
0: kò lè ṣẹlẹ̀ ẹ̀yin ò pé kò lè ṣẹlẹ̀ ẹ̀yin ọ̀gbọ́n rí kí gómìnà kan nítò mo gbà pé mo ti kó jẹ ọ̀dà mo ti wá dá díẹ̀ padà
2: tàbí ó wà lórí oyè ó rán assassin tó pààyàn pé kọ́lọ́hun kó dá dídì o òun lòún rán assassin lọ pa lágbájá o so kò lè ṣẹlẹ̀ ní nàìjíríà kò sì tí ì ṣẹlẹ̀.
0: ẹ ṣe àdìwẹ́sà ọkàn sì tún ní ẹ àwọn nǹkan tó dàbí ìgbà pé ẹ̀yin ọ̀gbọ́rí láwọn orílẹ̀-èdè míì tó jẹ́ pé àwọn nǹkan tí ìṣẹ̀lẹ̀ ẹ̀yáná tó yẹ̀yìn lẹ́nu lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀lọ́ ohun. ẹ mọ̀ kúrò lẹ. ẹ kúrò lẹ sà.
3: àdúgbò ẹ kúrò lẹ o.
0: yẹsẹ orúkọ yín o.
3: orúkọ mi ni ẹkọ mi fowler láti òkèlè.
0: ẹ jẹ́ sọ orúkọ yín gangan.
3: Orúkọ mi ni Onírú Sùláìmán Látòdò.
0: Ọ̀rẹ́ àmọ́ ń gbọ́ yín sà.
3: Yẹ̀sà Nàìjíríà lèmi ti rí i pé àwọn bandits ń kọ́ ọmọ ipa ti tọ́jú sí ọ̀ka láti mọ̀ lè kọ́ ọmọ jáde inú ọgbọ́.
0: Kò kí n tẹ̀ wí òye wa o.
3: Nàìjíríà lèmi ti rí i pé ipa ti tọ́jú sí ọ̀ka sì fi léà ní Nàìjíríà lèmi ti rí i.
0: Ẹ ṣe àdúpẹ́. Àwọn ní Nàìjíríà làwọn ti rí níbi tí ipa security ò ti ká civilian láàrin inú gbòòrò ọ̀kan tó nù. Hello.
4: Hello.
0: Ẹ kúrò lẹ́sà.
4: Ẹ kúrò lẹ́.
0: Kí ni àwọn nǹkan tí ò lè ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà? Kí sì làwọn nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àtẹ̀yìn ọ̀gbọ́rí lórílẹ̀-èdè mi?
4: Nǹkan tí kò lè ṣẹlẹ̀ kò dẹ̀ lẹ́wà ṣẹlẹ̀ ni pé kí president kó.
0: Èmi ò gbọ́ yín o. Kí lẹ yóò sà?
4: Àní kí ààrẹ orílẹ̀-èdè kó parí tẹ̀nọ̀ rẹ̀ tán kó dẹ̀ padà wá kó dẹ̀ wá sọ pé iye tó ń kó jẹ ni o. Kí pé iye owó tó ń kó jẹ ni o kó dẹ̀ dá padà o.
0: Ẹ ṣe àdúpẹ́ sà. 0913655692 kí ni àwọn nǹkan tí ò lè ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà? Kí sì làwọn nǹkan tó jẹ́ pé ó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tẹ́yìn ò tiẹ̀ gbọ́ rí nílùú mi? Àbí èèyàn kan ṣoṣo ó sì kọ ilé bíi 2,707 wọ́n láti mọ̀ ní primary school 721-722. 0913655692 hello.
5: Àdúrà ẹ̀ka
0: sọ̀rọ̀. Ẹ̀mọ̀ ká ṣọ́ṣà.
5: Orúkọ tèmi ní Amaribu Anúrò Mabàgbà.
0: Ẹ ṣeun.
5: Ẹ jẹ́ ọ̀ṣẹ̀lẹ̀ rí tó lè ṣẹlẹ̀ pé kí ní bá dé ti àtàkùn àwọn ìjọba wa pẹ̀lú àwọn ajínigbé wọn jọ máa ìrò owó pé àgbàyíbáyé lè kó ṣẹlẹ̀ níláyé.
0: Ẹ̀yin ọ̀gbọ́n rí kí àwọn agbésùnmọ̀mí ọmọ bàjọba negotiate péye táwọn fẹ́ gbà rè ẹ̀gbọ́n lórílẹ̀-èdè míì rí àfi Nàìjíríà

0: 0913655652. Kí làwọn nǹkan dẹ́yìn kan ọ̀gbọ́rí tàbí tẹ́ ẹ̀ ti ẹ̀gbọ́rí lórílẹ̀‐èdè mi tó wá ti ẹ̀ wá ṣẹlẹ̀. Ẹ̀rọ wo?
1: Àlàáfíà fún yín.
0: Àlàáfíà fẹ́yìn náà, bàbá.
1: Èmi ò rí ní orílẹ̀‐èdè mi. Olè, ọ̀dájú tó fẹ́ òdù tó kówó ìlú jẹ́. A tó àwọn agbádájú ọmọ yan fọ́dà burákiri níbo ló dé ibẹ̀ nínú ìbò délé. Táṣọ gbọ́dọ̀ òdù fẹ́ dìbò. Tó a tún yàn pé ó gbọ́ pé a wọlé òpó òfin ìgbàwé ìbò. Ẹ gbọ́ bẹ́ẹ̀ rí. Nàìjíríà nìkan ló ti ń ṣẹlẹ̀.
0: Ẹ ṣe àdúpẹ́ sá. 0913655695. Wọ́n lẹ́yìn wọn ò rí ibi tí ìyẹn tí kówó òlù jẹ tí ó tún á máa fi gbádá kiri tún. Ọ̀dà mo fẹ́ gbé gbáàbò. Nàìjíríà làwọn ti rí yun ti àwọn. 0913655695. Hello.
2: Hello, ẹ pẹ́ tán.
0: Ẹ mà kúrọ̀ lẹ́sà.
2: Akim ọ̀gá sẹ́niọ̀ ọmọ fún tàdá wa.
0: Àdúpẹ́ sá. Ẹ̀ẹ́sà máa kíra yín láwọn òkè náà ni. Bí àwọn òkè ọ̀yá mọ̀ ń gbọ́ yín.
2: Ẹ̀yin lẹ́dá aláya tẹ́rí èyí tó yè mí lẹ́nu jù. Méjì ni mo fẹ́ sọ.
0: Ìdẹ́yìn ò rí rí àbí tẹ́ ẹ̀ ti ẹ̀gbọ́ rí ni ọ̀yá mọ̀ ń gbọ́ yín.
2: Tó ti sẹ́lẹ̀ tó ń sẹlẹ̀ yìí ní sẹ̀lẹ̀ Nàìjíríà tí máa ń yè mí lẹ́nu Twitter ti gbọ́ pé sẹ̀lẹ̀ ń bò mí. Kẹ́ẹ̀fẹ́ di ìgbò kó sì má gbé àpótí ibẹ̀ wá kó sì kalẹ̀.
0: Kí ẹ̀fẹ́ di ìgbò kẹ́yìn mọ́ ra àpótí ìgbò kan sì wá ka.
2: Kọ́ọ̀sẹ̀
0: má gbé wa rárá rárá. Mo ẹ̀ ṣe àdúpẹ́ 0913655952. Kí èèyàn máa dìbò kí èèyàn máa ra pùtù ìbò kan sì wàá ka ìbò tó wà ń bẹ̀. Wọ́n ní táwọn rírí ń táwọn nìyẹn. Ìkẹ́rin Diamond FM 8.7 ni Adélébà rí pẹ̀lú mi ọmọ yẹn rẹ̀ Pastor Shanku Alhaji. Hello. Yes sir, ẹ bá ń gbọ́ òkè orúkọ yín o. Àdúpẹ́ sá o.
3: Evangelist Kọ́lá Wọlé.
0: Ẹ ṣeun sá.
3: Látòdùkà.
0: Ẹ ṣeun.
3: Mo jẹ́ mi rí pé kò lè ṣẹlẹ̀ tí ò sì ní ṣẹlẹ̀. Mo lè rí pé tí ilẹ̀ kí president lágbára tó bó bá ti sọ ọdún mẹ́jọ tán kò lè ṣe mí. Ọdún mẹ́jọ yẹn nìkan náà ni gbogbo wọn máa ṣe mọ.
0: Ẹ ṣeun. 0913655692. Àpòlọ ọjà láìpẹ́ o. Nígbà tá a bá dé àwọn àti ìwájú kẹ́ni Diamond FM 8.7 Adélébárí pẹ̀lú mi ọmọ yẹn rẹ̀ yín Pastor Shanku Alhaji. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.

0: Eka Bokpada Alateka Apolo Oja 0913655952. Anfani wa fun eyin na lati polo oja lori eto iseju kan iseju marun ogbon iseju iseju marun le logoji bo so didi wakati e polo oja eyin ori pe dada ni benu abidi. Hello 0913655952 ene ka pe mi labi aso olori lede Nigeria we ye ja ko wole ni won gbo 0913655952 olori lede Nigeria le ni to wa le won ti wole. Hello
1: egro le
0: sir
1: aba isi mi la to polo ni
0: e seun sir
1: Alebe ama. Enti o sele, ti o si sele ni lu mi. Fun emi ni pe igba ti o ba ti di power lo se lu ba fe gbe gbagbo, o ma ran ti ara ilu, pe je ka sa na awon eleyi na die.
0: E je fun je die nbe.
1: Eh be ni pe ka gbenu si die.
0: Eh.
1: Ta ni ro na foja.
0: Eh. Ara ilu na o ba gbenu si.
1: Eh be ni baba.
0: E se adupe sa.
1: Eleyi odun lerin mi kan to tan ati won.
0: E se adupe e se sa. 0913655952. Won ni dawon ogbo ri dawon ogbo lorilede Nigeria. Orilede Nigeria. Da won se lojo luji ma wa leyin odun marin o ku sa ta won ba gbe re ti wa gbe nkan kan. E je ran ji awon yan mo yo. 0913655952. Hello. Yes sir. E se o.
2: Ntemi oriri temi ri Nigeria ni pe eyan o wa le won o se lo digbo o wole ibi oriri ati Nigeria
0: eh e ti ri na ni e 0913655952 in to sha ti mu oro yi wa oni ile ise ijoba to sha dede wu ni ile ijoba ta to wa ri ninu aba eto osuna budget ti e o tun wa yo gamboro nbe ṣugbọn wa ni ayederu ni in to mu oro iwa ni eun ile ise ayederu to si ni budget ninu eto osuna orilede Nigeria 0913655952 hello e mo kuro le
3: ai wa di lati lawon
0: egun e seun gbogbo la nko sa
3: na fa lati alawa
0: o to kini ti eyin ogbo ri
3: ri nda gbo ri po orilede ti o sele ni ti o sele ni da country
0: Seven hundred and twenty. 0913655952 kini tayin ogbo ri te gbo lorilede Nigeria. Hello hello ekro le
4: afun le ko eto
0: adupe ma
4: yabeji lati ga kan bi
0: kile koruko yin
4: yabeji lati ga kan bi
0: yabeji wa po nga kan bi a se wa mi to pe bayi ni se kilo ko yin
4: roda
0: eh roda e seun
4: lati ga kan bi
0: e seun
4: orílẹ̀-èdè náà láti rí pé tí ìbò bá ti ń bọ̀ náà máa ní àjẹ àjẹ ṣẹ́kù.
0: Lórílẹ̀-èdè Nàìjíríà náà rí ọ̀dẹ̀ ṣe àdúpẹ́. Ẹ ṣeun, màmá Roda láti gà á kàn bí 0913655952. Ìkànnì Diamond FM 8.7 tó ń pẹ̀ kẹ́lù òun náà ni ẹni ọjẹ́. Ọ̀gá àgbà fún ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà àná Abubakar Malami ilé 48 wọ́n wá ní gbogbo àwọn àkójọ nǹkan táwọn rí gan-an àtòwú àti ntóní àtọ̀rọ̀ ọjẹ́ 212.9 billion èèyàn kan ṣoṣo lórílẹ̀-èdè Nàìjíríà láwọn ní kíni tẹ́yìn náà tún gbọ́rí èmi ọ̀gbọ́n yìí rí ni o kíni tẹ́yìn náà gbọ́rí lórílẹ̀-èdè míì tẹ́ tún gbọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ lọ́hùn. Hello.
3: Hello.
0: Ekro le sir.
3: Hello.
0: Ekro le sir.
3: Ekro le.
0: Yes sir.
3: Ejare o pa mi ni. O pa mi.

0: Ẹ ṣeun.
1: Kò sí tí ó ń ṣẹlẹ̀ kò tó tó kọ lábẹ́ ẹ̀rọ. Nígbà tí ibi tí ń wọlé títí náà kó títí wọ́fíìsì tó kówó jẹ.
0: Bí
1: o ṣe kí ni.
0: Ẹ ṣeun, ojú òpó òun ṣe dáadáa, ṣùgbọ́n ti yé mi. Wọ́n ní kò sí tí ọ̀ṣẹ̀lẹ̀ rí ń gbé ejò tí ń wọlé tí ń kówó jẹ ara àwọn ọ̀ṣẹ̀lẹ̀ míì tí. Ẹ jẹ́ múpẹ̀ ẹyọ kan tàbí méjì torí pé àníṣe kan pàtàkì tá a fẹ́ jẹ́ ẹ̀ka tó máa fi yẹn tata pínṣẹ̀ lórí ètò lọ́jọ́ tó ní. 09136556952. Ẹ̀lọ́ ooo. Ẹ̀lọ́ ẹ̀kọ́ ọ̀lẹ́. Ìkọ̀ wọlé 09136556952.
1: Hello. 09136556952. Hello. Hello. Hello. Hello.
0: Riri lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Riri.
0: Ọ̀rẹ́ ṣe àdúgbẹ́sà. Ìbọn náà ni ẹ. Ẹ wá jẹ́ máa fi lé ìṣe lọ ká máa palẹ̀ mọ́ ara wọ́rẹ́ di wẹ̀rẹ́. Ẹ jẹ́ máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ Ṣèyí Jacob Àkọ́bí tó jọ lọ́wọ́ bọ́tìnì fún sàtàwá yìí. Dayo kí ló tọ́mọ látẹ̀yẹ nkọrin bàbá lẹ́kẹ̀wá àdúpẹ́ lọ́wọ́ rẹ. Aago mẹ́rin, aago mẹ́fà sí aago mẹ́fà bọ̀rọ̀lẹ́ nítorí ètò àgbẹ̀ lérè. Ẹ láǹfààní láti pè mí pàápàá jùlọ láti tẹ̀síwájú fún onírúurú ọ̀rọ̀ tó ń ti béèrè. Ìpolówó ọjà sórí nọ́mbà 08144884422 08144884422. Ẹ jẹ́ àlọ́ jíṣẹ́ pàtàkì ta ní fún yẹ́ ṣéun ẹ̀mọ́gbẹ̀kù nìkan ní Diamond FM yọ̀ọ̀dà fún wa ó dọjọ́ mẹ́jọ.

0: oh lodo leyin odi ni gbogbo bikibi ti ategun eto yin fe de fun ti role tuni akonile o aki alejo asiki gbogbo eyin agbe patapata pe pe eku eti gbe eto yin eto wa agbe lere fun ti role tuni bayi ba sese ndarapo mo wa eto agbe lere le to kan pataki ta gbe kale nibi ta ti ma nsalaye ogbon ati no da ti yan le fi sise agbe ona ta le gba sise agbe ti o ro wa lorun awon ba se le sise oko wa ti o wa ni ifegbekegbe pelu awon orilede to je alamulegbe ba se le mu ki onje o po yanturu lorilede laarin ilu ogbon ati no da ta le mo fi se awon kan kekeke ninu ogba wa ninu agbala wa ta wa no si mo ri nkan tutu ta mo ri je oni idi pataki ta fi gbe eto agbe lere kale ni e loruko gbogbo gbe ma lase kan ni Diamond FM 8.7 loruko oludasile wa loruko general manager loruko lowo button fun sata wa yi seyi je kan ba ko bi opo pataki lowo awon engineer wa ati John Shebo lataro emi omo yan re yin pastor Shanku lo ki wa pe e kuro le o asin ki wa kabo si ori itun yin tu wa agbe lere ka ba se mo pe emi ne kan ko ni ajo mo se dayo ki lo to mo lateye nkorin ti gbogbo eyan mo si baba leke ona wa ile agbara pelu mi ki awon ara le ah ki a lo rerin si se baba leke iwo ko ngbe leke bayi o ya kan ara ile oje
1: aki gbogbo awon olulufe wa jake jade orilede Nigeria aki gbogbo awon olulufe agbe lere ni kanin wa kanin to ta won yo yi a ri pe ni oyi jo jejo la so pe o di jo mejo anu la rigba a to fi wa nbi loni a to ti de nanu lori eto wa ni to yin eto wa ni agbe lere e wa nkan fudile lati gbadun to to ni tori eto to ni a tori ogbon kan tabi meji kan be e ma ba wa ka lori eto yin
0: aje ma dupe pataki lowo le ise Olabash Nigeria Limited ti won gbaruku ti wa ni gbogbo ojo mejo mejo ile ise ti won tin ta ni ruru onje nkan osin ta ba gbagbe ni jejo apeke lo bi a se le gbin ata
1: beni
0: bi mo se pari eto yen
1: igbe opo
0: ni awon eyan orisisi npe mi kódà ẹnìkan tẹ ti pè mí darí nírọ̀lẹ́ tó ní oníbàwò làwọn ṣe lè rí ọ̀pẹ sùwọ́kò kì í ṣe bí tí mo ń lọ nìyẹn ní ẹnìkan tí ó súnmọ́ mi tó jẹ́ olólùfẹ́ Shanku Alhaji ó wá fi fídíò kan ránṣẹ́ sí mi fídíò tó fi ránṣẹ́ sí mi yẹn òun ni ni ó dá lé lórí ìtafẹ́ pẹ̀kẹ́lù lọ́jọ́ tó ní
1: kódò dípẹ́ lọ́bẹ̀ inú mẹ́sẹ̀jì kan náà wọlé ẹnìkan béèrè ń bi ètò tá a ṣe lọ́sẹ̀ tó kọjá pé ǹjọ́ òun lè gbin kóhun kó ìpẹ́ sínú àpò kóhun lọ àtàwọn sínú rẹ̀.
0: gbogbo ẹ̀ náà la fi dáhùn sí ṣùgbọ́n tí ó bí tó bí gbogbo ọ̀rọ̀ gangan la fẹ́ pẹ́ kẹ́lù gbogbo àwọn ìbéèrè tí ẹ fi ṣọwọ́ sí wa gbogbo ẹ̀pà tálákà kí wàá lọ wà nínú fọ́nrán fídíò yìí ibẹ̀ ni wọ́n ti ṣàfihàn arákùnrin kan tó wá ń sọ ìrètí ọjọ́ iwájú àgbẹ̀ nípa àwọn ohun ọ̀gbìn gangan nígbà tí ẹni yẹn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣé wọ́n máa ń tọ́ sọ ó ní láyé àtijọ́ àwọn bàbá wa ni wọ́n mọ̀ bá ṣe máa ń ṣe ọlọ́jọ́jọ́ kóró onírúurú àwọn kan tí wọ́n bá gbìn jẹun fún ọlápẹrẹ bí àwọn bàbá wa bá fẹ́ gbin kóró ata àwọn ni wọ́n pa tí wọ́n ṣe lọ́jọ́ wọ́n fẹ́ gbin kóró tìmọ́ àwọn wọ́n pa tí wọ́n ṣe lọ́jọ́ wọ́n bá fẹ́ gbin ọsàn àwọn ni wọ́n pa tán fi kóró rẹ̀ lọ́jọ́ tó fi mọ́ onírúurú nǹkan ẹni yẹn wá sọ pé a ti wá bá a débi yí pé àwọn àgbẹ̀ wọn nígbẹ́kẹ̀lé inú ara wọn bí kò ṣe yí pé àyàfi kan lọ ra kóró ohun ọ̀gbìn tí wọ́n bá fẹ́ gbìn ní ibi wọ́n ti ń ta àwọn kóró tí wọ́n ti ṣe lọ́nà ìgbàlódé lẹ́yìn tó sì jẹ́ pé bí àgbẹ̀ ọba rí irú rẹ̀ lọ́jọ́ iwájú ó ṣeé ṣe kí ìnira kó bá ati tesiwaju nipa ohun ogbin
1: o lewu sanku alaji
0: fun apere nisin laye atijo awon baba ni ma ka awon agbado tun ogbin pa abi
1: ben ti won so mo ki aja
0: won si so mo ki aja
1: ben
0: ti
1: ogbe
0: wa wa so fun mi nisin ti opolopo ti igbokanle en won lo ra loja ni agbado losu meji agbado losu meta ti yen ti wa pasari oko bi mejo kale to wa debi to ti fe ra agbado ti ori se bi ode ti yen lo si bi to ti fe gbin ata to ti o ti pale mo bi to fe ti se ata to debe ti ori
1: iriri kan sele gege bi oran te so yi ni bi odun kan seyin won pin ige ege ni pinle kan ige ege wa ni o ki joba to pin kan
0: I ma pe
1: nke ege nti o ti baje nu won kan pin fun won ni won wa gbin won losu mefa ni ba gbin ige ege yi o
0: elomi to ti pale sari oko
1: seun sanku alaji olomi o wa ri kini yen gbin de be gan en to ni ko le si lojo mo to o ti ni gbe kele ni o ti won fi
0: order fun wa so fun mi awon agbe melo ni pale ma to fun nkan tan fe gbin lai se pe won gbe kele pe nigba ta won ba pale tan awon lo ra koro awon nkan ogbin a soju opo le lo ni to ba se se tori pe a jo pe kelu kini re ti ojo waju agbe ti n wa irugbin to fe gbin ti e se pe o ti se irugbin re gangan lojo nigba ku gba to ba fe lo
1: dudu oro
0: baba be opolopo awon kan da wa o ri elomi wo ri bawon eyan se ma wo ebusu ki lenu ojo meta ni
1: eyan ti di nkan mi
0: ebusu to ye pe agbe ni o pa isu re
1: be ni
0: gbogbo n to fe gbin baba je yi pe ogun eka ni o ti ni n to fe gbin kale
1: ibi sanku alaji lo nibe mo tun la o mo lagbara
0: fun de ye je ka lo si ile ise olobash nigeria limited nigba tin ba wa de a jo pe kelu bi awa agbe se n wa gbogbo awon koro ati oniruru rugbin ta fe gbin ta gbekele eyi ta fe ra loja ta le se lojo funra wa so pe awon agbe kini ewu to ro mo kisi lawon anfani to nbe nbe e seun te gbo agbe lere mo nbo
2: lọjọkọjọ gẹrugẹru la abewe kukun dukuloko ileṣẹ Olabash Nigeria Limited dosumare to mọlẹ gbo ka gbogbo aye imọlẹ rẹ la wujọ fi nsarani din ọga ni Olabash nibi kata ounje ohun ọsin gbogbo ko so ounje ohun ọsin te wa dele taja Olabash Nigeria Limited te o ni ri lọpọ ku oyoku be ba ri awọn ohun ọsin ti won tobi bantu ti won si ndan yọ bi ọmọ titun awọn ounje ohun ọsin Olabash la siri e wa won e kan si won loni ki awọn ohun ọsin yo ma sadua fun yin lojojumo Olabash wa ni John and Esther Shopping Complex Amoyo Eka ileṣe won wa ni number 16 Asadam Road opposite NUT Secretariat Ilorin ati ni Adojuko Aviation College Airport Road Ilorin ele pe won sori awon number ibanisoro yi 0803 581 6613 Olabash Nigeria Limited Oga ninu onje won ositita

bó ti jẹ́ nìyẹn gbogbo wa la gbẹ ẹni ọlá gbà lẹkùlé kò gbìn pákí kì í tún ṣe pákí nìkan gbogbo ń ti ẹnu jẹ tó lè ṣe ẹnu láǹfààní òní ká gbìn. Ìkànnì Diamond FM 88.7 àgbẹ̀lérè pẹ̀lú mi ọmọ yẹn rẹ̀ yín Pastor Shanko Alhaji gẹ́gẹ́ bíi fọ́nrán tẹ gbọ́ yẹn olú-iléeṣẹ́ Olobash Nigeria Limited wà ní John and Esther Shopping Complex ní agbègbè Amọ́yọ̀ nígbà tí ẹ̀ka iléeṣẹ́ wọn kan wà ní àdojúkọ Aviation College nílọrin ẹ̀sìn má gbàgbé ẹ̀ka iléeṣẹ́ wọn kan tún wà ní àdojúkọ NUT Secretariat ní Asadam níbí èyí tó bá súnmọ́ yín fún onírúurú oúnjẹ nǹkan ọ̀sìn òní kẹẹ̀kan sí ẹ pè wọ́n sórí nọ́mbà 00358161 6613 00358166613 bó ti jẹ́ ni ẹ̀ bàbá bẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ onírúurú ká gbẹ́kẹ̀lé à ń lọ rìn ibùsù à ń lọ ra nǹkan kankan ó ti ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ àwa fẹ́ ká tiẹ̀ jọ pẹ̀ kẹ́lù lọ́jọ́ tún ní ẹ̀yìn ara ilé gẹ́gẹ́ bí ètò yín ètò wa àgbẹ̀ lérè à ń lọ ra èso tí wọ́n ti ṣe lọ́jọ́ tá a kàn bọ́ sóko tá a gbìn à ń lọ ra èmi ò tiẹ̀ sọ kí ló mú kí àgbẹ̀ gangan kọ́ mọ́ ní àwọn nǹkan tó fẹ́ gbìn láròótú gbígbẹ́kẹ̀lé láti mọ́ lọ ra àwọn nǹkan ọ̀gbìn yàtọ̀ sí báwọn baba ńlá wa ti ṣe láyé àtijọ́ ṣé ojú wo lẹ́yìn fi oúnjẹ yìí lérò pé kò léwu fún àgbẹ̀ ṣé kò sì léwu fún iṣẹ́ ọjọ́ iwájú àwọn àgbẹ̀ ó kíyèsí àwọn ọ̀sán kan lẹ́nu ọjọ́ mẹ́ta ni tó bá ra ọ̀sán tó bá gbin kóró rẹ̀ yóò wù yóò ṣe dáadáa bí ọ̀sán yẹn bá ti wá ń dàgbà ìwọ mú kóró ọ̀sán kọ́ lọ́ọ́ fẹ́ gbìn kò ní wù yọ́ rà ni ó túmọ̀ sí pé kò sí ìpèsè ọjọ́ iwájú tẹ́ ẹ lè fi gbin ọ̀sán tẹ́yìn gangan gbìn látọwọ́ ara yín nípasẹ̀ kóró rẹ̀ láì bá ṣe pé ẹ lọ́ọ́ rà á.

0: ni bàtà wa pẹ̀lú àwọn bàbá wa láyé mẹ́ta máa ń tẹ̀lé wọn lọ sóko. Èrè tí wọ́n bá kó fún àpẹẹrẹ ní ọdún yìí bá ti ti yọ ilé tí ẹbí ò jẹ sára àti ilé tí wọ́n tà ìyókù wọ́n máa ń kó sí lónìí nìkan tá ń pè ní ìpàkà ìpàkà náà máa kó àwọn ìyókù sí tó ti mẹ́gbẹ́ síbi ọ̀rẹ́ bì tó dá sí pé ẹ̀ẹ́mejì náà máa tọ́jú lọ́dún wọ́n ń pè kan ní àwàjákùn so ibi àwàjákùn yẹn ni wọ́n ti máa ń yọ ìbù tí wọ́n fẹ́ gbìn lọ́dún tó ń bọ̀ ṣùgbọ́n láyé ìsìn ká kí ìdémi rí ni pé due to the economy of àwọn bí nàìjíríà ṣe ọ̀pọ̀lọpọ̀ ní mo ní oyè àwọn táàmù kan wà pé a máa lọ ra àwọn sunkan kan nígbà gbà àwọn tí wọ́n ń ṣe ọ̀gbìn yẹn bóyá àìtó àìní àìní ní kàkà ní iṣẹ́ owó so wọ́n máa ń ta gbogbo ẹ̀tàn ni ọkùnrin kan lè fa apá ẹ̀ gan nìyẹn so tí wọ́n bá yọ ìbù tí wọ́n tà against ọdún tí ń bọ̀ yóò rò wọ́n lójú bákan bákan nítorí pé for example ẹni tí ó da oko bí éka ti márùn bí éka kí n ṣe ìbù kékeré ó ní ó yọ nínú èrè tó bá jáde ní ọjọ́ ṣe ìjọba so àìlè ṣe gbogbo àwọn kí ní yẹn pé nígbà mà tún ṣe mọ̀ tún ta owó mà tún jáde.
1: kí wàá ní ọjọ́ èrè tí ọjọ́ iwájú fún àgbẹ́kẹ̀lé àwọn ibi tá a ti ń rí kinní ìbáàbá rí mọ́ lọ́dún tí èèyàn bá rí àwọn àgbàdo olóòtú méjì téèyàn ò rí ewu ṣébi òde lágbàáyé ìyìn tí ń dẹrù bàwá náà tá a fi sọ pé káwọn àgbẹ̀ kí ni mọ̀ rán.
0: òun gangan ni yóò mú ọ̀nà àbáyọ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dọ̀mí ìwọ̀n ò ní àkíyèsí ara kìíní yẹn tó ní ìsìnkáyìn tí wọ́n sàn sákíyèsí olúkálùkù yóò àjọ sí ìgbẹ́ tí wọ́n fi ní pọn ní àgbẹ́kẹ̀lé níbi irúgbìn ilé tí wọ́n lọ rà ní ọjà àwọn tán lọ rà síbáwọn náà ń pè sáfẹ́ fún ẹ̀dá náà fi ń tà fún un ó
1: rọrùn kí ni ìmọ̀ràn tiẹ̀ fún àwọn àgbẹ̀ ṣé ṣèyí ti sọ̀rọ̀ kan ní sọ láwọn àgbẹ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tán ni.
2: ẹ̀gbọ́n ìbágbọ́ tí bàbá tó pè náà sọ àìlè mú ẹ̀mí dúró pé èyí tí mo fi pamọ́ yìí ò ẹ̀ ń gbìn ni ntí sì mọ́ sọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ rí bí wọ́n gbà tó lọ ọjà ó rí pé ọwọ́ bo èso kan tí wọ́n gbé kalẹ̀ 50,000 kò wá mo mọ̀ wípé nígbà tí wọ́n fẹ́ ra aṣọ yìí oríṣi iṣu níbẹ̀ wọ́n pè kan lé àwọn kan bẹ́ wọ́n
1: kì í ṣe iṣu nìkan tó fi mọ àwọn ata tá à ń gbìn jẹ́ ń sọ fún ọ bí ata tí ọba lọ rà dayọ̀ tó ṣú tó gbìn bọ́ ọba tí ata ń bá ṣe bọ́ ọba pa tọ́ lọ fẹ́ tún gbìn kò ní wù mọ́ tara rẹ jẹun.
2: so báwo orú nǹkan bẹ́yẹn bọ̀ kátà pé ìgbẹ́ mo fẹ́ ta sún tèmi pátágbákùmọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ èso mo fẹ́ rà padà èso tí wọn ẹ̀ ṣerú rẹ ni wọn mú ọ padà rà so ó sì ní ọwọ́ bó o sì gbìn tẹ́lẹ̀ bí sí bí sí máa ń jẹ ó yé ìyẹn ohun ègbè inú oṣù kẹwàá tó gbé
1: tí wọn lọ gbé tiẹ
2: tí oòrùn bá ti lé mú lámùdú yọba jẹ
1: èso
2: rẹ ẹran díẹ díẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ èso.
1: 09136556952 àgbẹ̀lérè o.
3: Ẹlẹ́ kú ọ̀rẹ́ o.
1: Àgbẹ́lérè o, ẹnìfẹ́ni tó bá lè ṣe ni o, ni lógo wa.
3: Fẹ́ni tó bá lè ṣe.
1: O kọ yín o.
3: Ariwoko láti Èjìgbò ni o.
1: Láti Èjìgbò. Ẹ ṣeun ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
3: Bẹ́ẹ̀ni.
1: Ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ tá à ń sọ yìí? Ká gbé ọ gbẹ́kẹ̀lé àwọn nǹkan hàn. Kí sì ni ìrètí ọjọ́ iwájú bàbá ríru rẹ̀ mọ́ lọ́jà?
3: Ó ti rí bẹ́ẹ̀ ṣe wí. Ìyá ayé ń kánjú tó àwọn káàkiri. Nígbà kan nísìnyí ẹbí òdúgbò ń bẹ ọkọ ìyàwó ń bẹ. Nísìnyí ayé ń kánjú ló kù táwọn èèyàn olóṣù mẹ́fà. Tí olóṣù mẹ́fà yẹn lẹ́yìn tí oṣù mẹ́ta aláìsí yóò máa rà ní èdè yìí. Bọ́tọ̀ ọ̀fẹ́ gíráwì nísìnyí tí gbogbo àwọn àgbẹ̀ tó máa ń gbọ́ ká padà sí tìlẹ̀ láti máa pèlú sí kóró dágbìn fúnra wa. Kò sí ìpẹ́jù náà. Gbogbo àgbẹ̀
1: ọ̀tàtúnṣe. Ẹ ṣe àdúpẹ́ láti Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun. 09136556952. Bá a ṣe ń bá a lọ yìí tó ṣé bí ò ní dé lọ́jọ́ iwájú ọlọ́run ní járí bí o. Àgbẹ̀lérè o.
3: Ọba làgbẹ̀.
1: Àgbẹ̀lérè lélẹ̀ ẹ̀ nífẹ̀ẹ́ni ọba lè ṣe àgbẹ̀lérè o.
4: Àgbẹ̀lérè o.
1: Fẹ́ni tó bá lè ṣe é. Ẹṣeun.
4: Fẹ́ni tó bá lè ṣe o.
1: Orúkọ yín bàbá. Adúpẹ́.
4: Mo ti rí lọ́pọ̀lọpọ̀.
1: Ẹṣeun.
4: Orúkọ mi ni ẹni ọlọ́mọ mi làárọ̀.
1: eni Olorun mo lati la oranpon ki lo eyin isagbe ni te fe da ko yin
4: agbe ni tele ti to de ro loki ko wa ni
1: o ya mo gbo yin
4: se wa gbo mi ti mo fe laye yin ke gbo ta
1: a gbo yin
2: pelu sa
4: ni pa pe bi awon baba wa se ko wa yo to ko njo mi lai laye dapo dapo e ti ta ba ma gbe ni odun mi amọ palebu a wa bo ton le ti ti yin ka ba bo mo metan a wa ko imale ko ba ti dipe ai ka so mo ogbajara oko ni la ma je la ma ta ti ti kara agbadu ti ti agbadu a ko wa ka ti don ka wa gbanju ka lo ku la ni fo ti ti bi lai ti mo fe ta yo ni pe je ri aye epo kan ti o wu ma se nse bayin a dile o ti ba ile country wa ide ti ti awon to ku lo tori awon to ku to ko wa ke ni to won yi ti olodo wa ti awon apu kini kan yen bi ni ba won se lo ajile ti oro ti oro awon ibo mu ti we ba won ibo je mu siga don ti bi awa
1: karo dire a ti ti awon toju ara won sugbon ti mo n ta so baba oni wipe agbe o gbekele ka se nkan lojo mo ki wa lona abayo se ko ni yo le en ta n beere ni e
4: ayo
1: ni pe ona abayo ni pe adile ti n toju 52 ni number ta fi da si hello agbelere o
5: eh mo slang yin baba mo se je to yin ni o
1: agbelere e wa ni fe ni to ba le se
5: to fe ni to ba le se
1: agbelere o
5: fe ni to ba le se
1: o ko yin
5: ya beji ni la tun fa
1: ya beji po lo fa a wa mo ya beji se npe o ko yin
5: egun kara ni la tun fa
1: e seun
5: e sa e ku eto
1: adupe
5: te ri oju ni nkan wa o nkan to sele yi oju nkan wa agbado ta gbin losu mefa ta felele jere re awon losu meji losu meta yo ti pada lewu lojo waju tori opolopo le ta ngbe awon agbado nsi te ba gbin ru re tori re ki wu mo o te ba gbin ori si mi si ko ni wu
1: okan tunu pe ti e ba tun gbin ori mi iru e te gbin losu meta
5: je losu meji losu meta le gbin sibe te ba gbin mi si re ko ni wu lodun mi kero pe ewu nbe fun akolon ko saanu wa ni o ọmọ jọkọ jọ waju ni ra fun a
1: e se adupe ma okan tunu emi o ti e fe gbo yin ori na igbe bi e ba ti gbin kan ti olosu me bo se o ti
2: o ti dara
1: o ti 09 wa je wipe yo kan tabi meji to ra koko wa tori oro ta npe ke lu se pataki pupo pupo o se pataki bi ori ofe oba si e la anfani lati pe mi ni ojo mejo lagba olohun a gbe oni mimo wa lojo mejo ni bi ta ti so laye nipa awon anfani to wa ninu awon aye nkan ju sin ka ti ba won baba wa se nse nkan lojo gugu e la gbe wa e la anfani lati pe mi leyin to si ori number mi 08144884422 jamari pe pataki lowo seyi jikoba kobi malebi minu dayo kilo to ma baba leke e ba n dagbe fun awon ara ile
2: e se ngugbe yin lolufe wa ipade wa tun dijo mejo lase edumare o dabo
1: to loruko gbogbo ogbe ma lase latori oludasile wa to fi ma general manager ati awon engineer wa lanki yin ojo mejo latun ko pade lori tuyin ituwa agbe lere titi ojo mejo ohun eyin ni o ni ku emi ni o ni ku a jo fa iku degbera Shankwa Alhaji lo so fun pe si anjuma kachivoruva bye for now.

0: Samsung phone for any of our M-Copper shop within near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now. Pay small, small.
1: Lọ́jọ́kọjọ́ gẹ̀rúgẹ̀rú la bẹ̀wẹ̀ kúkú dùkú lóko. Iléeṣẹ́ Olabash Nigeria Limited ní Dòṣùmarè tó mọ́lẹ̀ gbò ká gbogbo ayé. Ìmọ́lẹ̀ rẹ̀ làwùjọ fi ń ṣara ní dín. Ọ̀gá ni Olabash níbi ká ta oúnjẹ ohun ọ̀sìn gbogbo. Kò sí oúnjẹ ohun ọ̀sìn tẹ́ ẹ wá délé ìtajà Olabash Nigeria Limited tẹ́ ò ní rí lọ́pọ̀ kú ọ̀yọ̀kú. Bẹ́ẹ̀ bá rí àwọn ohun ọ̀sìn tí wọ́n tóbi bàǹtù tí wọ́n sì ń dán yọ̀ bí ọmọ tuntun. Àwọn oúnjẹ ohun ọ̀sìn Olabash là ṣírí ẹwà wọn. Ẹ kàn sí wọn lónìí kí àwọn ohun ọ̀sìn yóò máa ṣàdúà fún yín lójoojúmọ́. Olabash wà ní John and Esther Shopping Complex, Amoyo. Ẹ̀ka ilé-iṣẹ́ wọn wà ní number 16 Asadam Road, opposite NUT Secretariat Ìlọrin, àti ní àdójúkọ Aviation College, Airport Road, Ìlọrin. Ẹ lè pè wọ́n sórí àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí 0803-581-6613. Olabash Nigeria Limited. Ọ̀gá nínú oúnjẹ ohun ọ̀sìn títà.

Ọlọ́run yóò sì ní agbára. Àkókò ti tó láti pàdé Ọlọ́run fún ìbápàdé tó ti fọwọ́ kàn láti òkè wá láti pàṣẹ ọ̀rọ̀ rẹ̀. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run aláàyè Olùṣọ́ àgùntàn Moses Adémọlá Popo Ọlábá ń pín ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò yìí, ayé aṣẹ́gun. Ayé aṣẹ́gun, ìpinnu Ọlọ́run fún gbogbo ènìyàn ni láti gbégbé ayé aṣẹ́gun tó kún fún ìtẹ̀síwájú pẹ̀lú ògo àjẹdọjọ́ alẹ́. Bóyá ẹ darapọ̀ mọ́ wa ká jọ rìnrìn àjò débi ògo láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó múnádóko lọ́kàn rẹ̀. Ní gbogbo ọjọ́bọ̀ Thursday ní dédé aago 5:00 ìrọ̀lẹ́ ni ètò ayé aṣẹ́gun yóò máa dé sí tìgbọ̀ yín. Ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ayé aṣẹ́gun, aṣẹ́gun ni yín lórúkọ Jésù.

ẹja ṣe báyìí ẹja bẹ̀rẹ̀ sí ní mú ètò lọ́kọ̀ọ̀kan ìjèèjì 0916-159-1011 lójú òpó òpètò ọ̀bí tẹ́yìn náà fi lè sọ́ọ̀ta bákan náà tẹ́ fi lè dá sí ẹ má gbàgbé ẹ mọ́ ṣe sms o pé ẹ bá ṣe sms a lè rí orí whatsapp message orí voice note lórí whatsapp tàbí kẹ́ ẹ kọ́ tàbí kẹ́ ẹ pè wọlé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta kan ṣoṣo tá a lè gbà láti fi gbọ́ yín rí whatsapp message voice note tàbí kẹ́ ẹ pè wọlé sórí nọ́mbà 0916-159-1011 ẹjẹ́ ń bẹ̀rẹ̀ sí ní múlẹ̀ sí ń bẹ́ wájú ni wá lọ́kọ̀ọ̀pin ìjèèjì àpapọ̀ tá a bá wá ṣe bẹ́ẹ̀ tá a bọ̀ tá a dàrí dé ètò ó tún mọ̀ tẹ̀ wájú láwọlé sùn lẹ́tọ̀ lórí ìkànnì diamond

0: 0916151111 lójú òpó òkúta wọbí ẹja tẹtí bẹlẹjẹ káfílẹ ìwọlé mọ ń bọ.
1: Kálẹ̀ ní ní tí Ọlọ́run mọ̀ láti ìlú tí Ọlọ́run mọ̀. Ẹjọ́ mo fẹ́ sọ ọ̀rọ̀ yìí síta káwọn èèyàn gbá mi nímọ̀. Ó ṣẹlẹ̀ pé ọkọ mi àwọn ìwà tó ń rò kò bá mi lára mu. A tún máa sọ fún mi pé tí ò bá ti wọ̀ fún mi kí n kẹ́rù kúrò ní lẹ́yìn ọmọ méjì. Àìdẹ̀ṣẹ̀ ṣe celebrate 6 years anniversary wa papọ̀ ni. Ìgbà mi tó wá fẹ́ fún mi lówó oúnjẹ pẹ̀lú ọmọ méjì 2000. Ṣọ́ọ̀bù tí mo ṣí, mo kọ́ ló ṣí ṣọ́ọ̀bù fún mi. Èmi ni mo hustle bí mo ṣe ń ṣí ṣọ́ọ̀bù. Ó dẹ̀ ń ṣiṣẹ́ o, ó ń ṣiṣẹ́. Tí máa ń bèèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kò sí, tí máa ń bèèrè ìgbà lọ́wọ́ ẹ̀ kò sí. Débi tó ẹ pé fún Akinjọ́ sùn nínú ni, máa máa tẹ fún ọ̀dọ́kọ̀bìnrin ni. Àdé sí máa ń jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́pìn ìdí tí wọ́n fámìlì kan ti bá wà dá sí. Ọ̀rọ̀ fámìlì ọ̀rọ̀ àwọn tí fámìlì kan, ó sì fẹ́ jẹ́ ṣọ́jọ́ pé kò respect àwọn fámìlì mi mọ́. Ẹni sùn ti báyìí nínú ni ẹjọ́ mẹ́ta ibà ọ̀tẹ̀ tó wá stọ́ọ̀pù nínú ẹ̀ tí sì báyìí wá stọ́ọ̀pù láti má máa wálé wá sùn. Ọlọ́run sùn yìí tà sí.

dẹ̀ sọ̀rọ̀, dẹ̀ fẹ́ káwọn èèyàn gbà mí nímọ̀ nǹkan tí mo dẹ̀ ṣe sí ṣọ́ọ̀bù yẹn ni nǹkan tí mò ń tà kò tí ì sí pé ó pọ̀. Ọmọ méjì la lè ṣẹ́jú. Àwọn ọmọ dẹ̀ ní láti bí ọ̀sẹ̀ kan wáyé èmi ni mo ń déèkì wọn, kò fún wọn lówó oúnjẹ, kò fún wọn lẹ́nìtì, kò lè sí which one kò bẹ̀rù ẹni bọ̀dì, kò sí tó lè bà sọ̀rọ̀ tó lè gbọ́. Wọ́n fẹ́ ṣe pé èmi ni. So ẹjọ́ mo fẹ́ mú sọ́ọ̀sì dá kí àwọn èèyàn lè gbà mí ní àwọn ẹjọ́.

0: Kan rí ọ̀kan tó kù, wọ́n sọ síta ni, wọ́n kọ́ ni, wọ́n kọ́ ni, wọ́n ní ẹ̀ka alẹ́ olóòtú. Ìyàwó mi máa ń sọ wípé ọ̀dọ̀ mi lòun kò ti níyì, òun níyì níta, tí ó sì máa ń fi ń yangàn, tí ọ̀rọ̀ yìí sì máa ń bà mí nínú jẹ́. Ẹ jọ̀wọ́ ṣùyẹ̀ kó rí bẹ́ẹ̀, kí obìnrin dáa níta, kí inú ilé rẹ̀ ó sì máa dàrú gùdùgudù. Ohun tí wọ́n béèrè rèé, wọ́n ní ìyàwó àwọn máa ń sọ fáwọn pé ọ̀dọ̀ òun lòun ti níyì páwọn gba yìí ń ta gidi. Wọ́n ní àá sì máa fọ̀rọ̀ yìí yangàn, wọ́n lọ̀rọ̀ yìí sì máa ń bí àwọn nú. Wọ́n ní ṣùyẹ̀ kó rí bẹ́ẹ̀, kí èèyàn dá ń ta, kí inú ilé rẹ̀ ó sì máa dàrú. Kádàkùn ká gbà wọ́n mọ̀, ọ̀jẹ̀ tí wọ́n béèrè rèé, 0916-159-1011 lójú òpó òkúta òbí tẹ̀yìn náà fi lè dá sí tàbí gbà wọ́n mọ̀ràn. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀lú ẹ̀ka alẹ́. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀lú o. Ẹ̀lú ẹ̀ka alẹ́.
1: Ẹ̀lú
0: ẹ̀ka alẹ́. Ẹ̀ka alẹ́ o. Ẹ̀ka alẹ́
1: ẹkàlẹ́ ẹ kú ètò
0: àdúpẹ́
1: ẹjẹun ọlọ́yẹ ọlọ́run tó rọ̀ jẹ́ náà tó bá
0: àmì ọlọ́run àmì ọlọ́run
1: ọlọ́run ní dọ̀rọ̀ ẹgbẹ́ ọlọ́run náà mú ọmọ
0: àwọn ọmọ ìyàlá
1: ọmọ gba iná nípa
0: àmì ọlọ́run àmì
1: ó kọ́ mi ní bàbá ìgboro ṣéka láti nìgíra
0: ẹ ṣeun bàbá ìgboro
1: ó tí mo fẹ́ dá sí níbi ọ̀rọ̀ yìí obìnrin tó ní òun bímọ méjì ọkùnrin ọkùnrin ó ti ń lẹ́rẹ̀ sí ilẹ̀
0: báyìí
1: bí ọkùnrin àwọn ẹbí wọn bá ń dà sí ilẹ̀ àbí báwo
0: tọ̀ kó lọ́wọ́ ṣáà
1: pẹ́ pé àwọn ẹbí rẹ̀ ọba níyà àwọn oníbàbà tó kó ẹrọ ìdọ́dọ̀ àwọn ẹbí rẹ̀
0: òyì
1: sí àti máa dá ọmọ bọ́ọ̀kùn
0: bẹ́ẹ̀ ni o
1: òyì sí o bí ọkùnrin mi náà ṣe máa dalẹ̀ ara rẹ̀ rú nìyà ilé yìí ń bá òun
0: èyí
1: tó ní ìyàwó òun sọ fún un yìí pé ẹgbà náà ni ojú òun ti ní yìí
0: báyìí
1: wọn náà ti dá òun náà ti mọ pé òun ti nà sẹsí ta ni bí wọn kò tọjú ìyàwó yẹn bí àwọn ìbá mi méjì kan tó fún un lọ́nà náà ni gbogbo tẹ́gbẹ̀rẹ̀ ṣe tó dé kọ́sì kẹta lọ́tọ̀ àmì ọ̀nà òun ní ìlọ́ rẹ nù òun ní ìlọ́ àwọn ẹlòmíín ta
0: àwọn ta.
1: Torí ìyàwó ó ní kí ẹ tọ́jú ó ní ìdí tí tọ́jú gaba.
0: Bẹ́ẹ̀ni
1: láì sí lọ́sibítù wọn ọ́ tọ́jú wọn gidi yàtọ̀ fún lọ́sibítù wa. Láì sí ìtọ́jú lára wọn wọ́n yà ọmọ yẹn lu ẹ̀ lọ́wọ́ páwọn ní kápá.
0: Òdodo ọ̀rọ̀.
1: Àwọn ìjà sùn láyọ̀
0: o. Àmì ẹ ṣeun bàbá fúnra sí yín o. Àdúpẹ́ o.
1: Àwọn ìdí bẹ́ẹ̀ tòlú.
0: Àmì àmì àdúpẹ́ ẹ ṣeun.
1: Ọkọ
0: mi ni bàbá ìbúrú láti Mègìdà. Ẹ ṣeun bàbá ìbúrú lá ìpín tí bàbá ibro lámà fi bọ́ sí ẹ̀ka polówó tá polówó ọjà pàtà lọ́tàdé bàbá polówó ọjà tá a dàrídé láwọlé sùn ọjọ́pọ̀ alámísì thursday tó ní ó tún mọ̀ ọ́ tẹ̀wájú ẹ̀ má tí ì sun ohun burúkú nìkún wa mọ̀ mọ́.
2: Ìjọba Àbàjọ́n ààrà bàbá ara Diamond 88.7 FM á jù wọn lọ.
3: Dárí God ló ní.
4: Àlàáfíà lọ́kùn ọ̀rọ̀ bá ṣe máa ń sọ.
3: Fẹ́nu mọ́.
5: Ilé iṣẹ́ tó gbé àlàáfíà tó ń tìlera lọ́wọ́ Jerry Gold Wellness Therapy náà ni wọ́n tó ń dòde fún tèmi. Jerry Gold ẹ bá ń kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa.
6: Ẹ kí ẹ̀yin yẹn wa.
5: Ẹ kú àmójú wa.
6: Àwa náà ni Jerry Gold. Ta kalẹ̀ sílùú
5: Ògbómọṣọ́
6: ìbẹ̀là wa.
5: Ẹyin lórí ọ̀rọ̀ ojú ni ẹ jẹ́ àti bẹ̀rẹ̀ bá ti ṣe.
6: Lórí ọ̀rọ̀ ojú. Bá ti ń sọ láti jọ. Lónìí ọ̀nà méjì la fẹ́ yà lórí ọ̀rọ̀ ojú. Mo sọ nípa awọ ojú. Quantum polarized eye glasses. Glasses yẹn mo ní wọ́n ṣe fún gbogbo àwọn tó bá ní ìpèníjà ojú àwọn serious cases.
5: Àwọn èyí tó lóko
6: tó lóko bíi glaucoma. Cataract. Myopia. Retina. Ọkọ̀ wọn pọ̀lọ́ báwọn.
5: Ó lóko gan.
6: Ẹlòmíì ọdún mẹ́ta ọdún méje ọdún mẹ́wàá. Ẹlòmíì gan ti suppression.
5: Tí ọ̀gbọ́
6: ni kò gbọ́. So irú àwọn ìpèníjà bẹ́ẹ̀ yẹn tó critical bẹ́ẹ̀ yẹn. Àwọn ni quantum polarized eye glasses wà fún. So tẹ bá rà á ẹ bẹ̀rẹ̀ sí ni máa lò lálẹ́ lóru láàrin oṣù díẹ̀. Ó máa correct ojú yín. Ṣùgbọ́n ojú tó bá ti lọ.
7: Cosmetics ìyẹn ní Taiwo kè lọrin
8: bí
7: ṣẹwarí Vimas Gandamati àti Mosquito Repellent ó wà ní One Step Pharmacy ní Sọmẹ àti ní Aromakeye
8: Pharmacy
7: níwájú A Division tí ìyẹn tún wà ní Akọlapọ̀mọye Plaza
8: number 2
7: Oro Road
8: Oro Road
7: ibẹ̀ ní Kanjẹ Water Office náà ìkéde pàtàkì ṣẹ́rí nílé iṣẹ́ wa a máa ń tọ́jú àwọn èèyàn pẹ̀lú oríṣiríṣi egbò igi tó jẹ́ imported
8: àti machine
7: èyíkéyìí pèrìyàn tẹ́ bá wá ní bóyá nínú egungun ara yín ni ẹ̀lẹ́gbẹ́sẹ̀ ni bóyá inú ṣúgà ni bóyá bí pinyin lọ sókè ń lọ lẹ̀ ìfúnpá gíga àwọn kan wọ́n ní àìsàn nínú ẹ̀dọ̀ oríṣiríṣi kò sí ìpèníjà àgọ́ ara tí a ní oògùn fún a sì lè ṣe wébì
8: síbi tẹ́ ẹ bá wà
7: iléeṣẹ́ wa wà ní Jerry Gold Wellness Therapy Odetomi Street àdúgbò Odòòrú ní ìlú Ògbómọ̀ṣọ́ ẹ pè àsọyún nọ́mbà yìí 080
8: ẹtún pé
7: 080 34 84 43 89 ìkéde pàtàkì afẹ́ alágbàtà
8: fúrúgbàwọn
7: product tájú sọ̀rọ̀ rẹ̀ nínú program wa yìí
8: nípínlẹ̀ Kwara yìí àti jákèjádò orílẹ̀-èdè
7: yìí ẹtigẹ́tì ẹ pè wá.
9: Kíkẹ́ ológùrò kò jọ tẹyẹkẹyẹ.

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣeéṣe sí fọ́rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond

0: Zuri Tula wa lisunuri kani Diamond FM 0916159 1011 lujo bobo iso wabi elu
1: eka leo
0: wa lisunuri u
1: eka leo
0: wa shimu u
1: ati gbe eka leo ni ti se o e ma ri se o
0: ami
1: o
0: olorun ami o
1: hello
0: a n gbo yin e ma soro lo
1: hello
0: a n gbo yin e ma soro lo
1: o ni o gbe to ni o mo ko mo ti o omo meji ti o ko wa le mo
0: ben
1: o ni suru
0: oda
1: o je ri awon omo re o
0: ami o
1: ni da mu o
0: ami
1: o ko ko re le ko mo ba ka da re ti bi ti da ti
0: to
1: omo da awon omo re le o
0: ese
1: ba da won le ni o ba njo mi mo o
0: Ami olorun ami o
1: lekeji
0: eba
1: o lo to ti jade ta oko e lo so pe lo jo jade ta o yi to mu na oko re oko e lo jo jade ta o
0: oda
1: o to je ni
0: oda
1: ta ni jade ta yi to ju awon mo re e ma de to bo
0: adupe e seun
1: lati la o
0: adupe e seun lati lu la o adupe o elu e kale
2: Baba mi.
0: E kale la wole sun re o.
2: E ma kale.
0: Mo ye. E ma kale.
2: Mo ye lo soro.
0: Lati luro re.
2: Hello.
0: Hello, mo ye lati ro re a n gbo yin.
2: Mo ye lati ro re.
0: E seun.
2: Ayo ku eto.
0: Adupe o.
2: E mo re to ifi lagbo Olorun.
0: Ami Olorun, ami o.
2: Agbo Olorun ni jabo lagbo Olorun.
0: Ami, ami, ami.
2: Olaye ni wale o.
0: Ami o Olorun, ami.
2: Ninu awon to so nita nisin obinrin to wo lomo meji pe oko o ba da isin
0: ben
2: ewo na bi e ba di na bi ko lo ba bi oko
0: okay
2: ikan ti e bi oko ba so ko je ki e bi e gege lo gbo
0: okay
2: dori olomo je kala buru
0: ami
2: e ti ri omo e
0: ami o
2: eni elekeji baba to so nita Tori ìyàwó ń sọ pé òun ò ní yìí nílé. Wọ́n ò ní yìí níta.
0: Bẹ́ẹ̀ni.
2: Òní kò tọ́jú ìyàwó ẹ̀ o. Òní kò tọ́jú ìyàwó ẹ̀ gidigidi. Ó yọ pé ojú tó fi ń wo ìyàwó nínú ilé àti ẹbí ẹ̀ wọ́n kò ríra ìyàwó. Wọ́n ìyàwó náà rí níta pé à. Òun tó kò ríra nínú ilé.
0: Bẹ́ẹ̀ni.
2: Òun náà ń gbà ní nọ́mbà níta ẹ̀. Tí ò bá rọra òun gangan kó tù wọ́ ọwọ́ ara wọn ṣe. Kan tó bá dá kan rà fún ìyàwó wọn. Báyìí pé bàtà ló dá náà kan rà fún ìyàwó wọn. Àmìra burú o.
0: Àmì o Ọlọ́run, àmì o.
2: Ọmọ bí tó bọ̀.
0: Àmì o, adúgbò ẹ ṣeun.
2: Báyìí láti rí rẹ.
0: Ẹ ṣeun, adúgbò ẹ lọ́ kálẹ̀ o. 0916159 1011 ló wọ̀ bí. Ẹ lọ́ kálẹ̀. Ẹ ti wọlé ẹka lẹ́ o.
1: Ẹlọ.
0: Ẹka lẹ́ o.
1: Ẹka lẹ́ kó tù.
0: Ẹ ṣeun láwọlé sùn rẹ o.
1: Ẹlọ. Ẹka lẹ́.
0: Ẹlọ ẹka lẹ́ o. Ẹka lẹ́ láwọlé sùn rẹ. Ẹ ṣeun. Adúpẹ́ o. Àmì Ọlọ́run, àmì o. Ẹ ṣeun bàbá ojú òní ti yẹn pẹ fún wa o ẹ ṣeun ẹlò ẹkálẹ ẹkálẹ o nẹtíwọkì ní í ṣe bẹẹ lálẹ yìí ẹ mọ bínú ẹ dákun bẹẹ bá ti láǹfààní àtiwọlé ẹyin ẹ máa sọrọ ẹ sọ tẹ bá ti láǹfààní àtiwọlé ẹ ṣá máa sọ ẹ mọ pé àwa ń gbọ yín ẹyin nẹtíwọkì lè mọjẹ ẹ máa gbọ mi dáadáa ṣùgbọn àwọn ń gbọ yín ẹlò ẹkálẹ.
1: Ẹ
0: ṣeun láwọlé sùn rẹ.
1: Ọwọ́ rẹ ló ti ṣe ìjọsọ.
0: Àmì o Ọlọ́run, àmì.
1: Ẹ̀mí Ibrahim lágbára.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ ṣe ń ṣe ní onílé ti lè tí wọ́n ní bẹ́ẹ̀.
0: Àmì. mi o
1: ye ro mi lana ni to ni wo bi le ti lana ti ba ya mi se
0: e se o
1: a koko ti mo ko fe da si ya ro da ti ko ra ti
0: e se o ya ya me
1: ti mo koko fe da si pe o be re ti o ni oko mu ko o mo le la ya o be ta ti ba je pe ile oko le ba ba je lo do a mi Won help me mo ya okunrin yen bo ya ko soju yawo e ko gaga ko lo jera re
0: o jera re wo
1: ko fi ato fi wa re ko ke si yawo re won kan won kan ko dun ninu teyan ba tin wa dun obirin e ma je tayo loye ikinu gugu yin wa
0: to adupe
1: gbe ayin gbowo ile
0: ami e seun ye ta dupe o adupe pupo tori pe ninu wisdom mi ogbon yin na la tin bu mu tin gugu e fi njora won adupe a ri yin pe lase olohun elu e ka le o kale o e ti wole
3: hello
0: elu e kale e ti wole o e ti wole e kale o network yin se ba kan lale yin ke sodo wa o da kun mo binu o elu e kale elu e kale o odo yin le ti te ke se nbi ka ti te o elu e kale o
3: Tolo e.
0: Ei, e seun.
3: Kola Alasoke.
0: E seun.
3: Community agun bonela o.
0: E seun fa wa.
3: Se den ni na na ta iyan wa la yi mi Tolo e. Ti wo wo binu si yan. O fi ki awon ana miliyan ago.
0: Olorun
3: jo ba jate yin na.
0: Amen. Amen.
3: Awon na wo ira koko obirin. Ti yan ba fe. Ojo wo binu si yan o. Ire ile ti ji. Ti yo ko yan ni se ta to fi je to fi mo. Ojo binu si yan o. Ira eleketa iya to biyan ai baba to biyan te wa wo eniyan dada oko yo se dara pelu e abi mo wa so nko lo sodo family Mr. Loye jejo te niyan na fe niyan si family mo si ai mo si family jo te lo mi ba si yi ti o ba fe ra won ni mo ni won la lati pada lo
0: be
3: e ti la mo yi se fun jo te fe ra Mr. Loye so je to family o ma o je to family o ma I get the family of mine, you my date. Oh, being a lucky Lucy
0: Bay,
3: after looking over the door, can't show anybody. Come on, I'm looking over those soon. I'm your new listener, see. So you won't be nearly been the top of our
0: one.
3: How I'm morning. Who are you? Don't be just our loony. Since they couldn't give me about so. So, kiddily. Yaoma so ki deliver boma so ki awo omo to ijo ti awo ba se
0: ko le ni foro so
3: ki so do pe ya wa to wi
0: oku die
3: ba wa lu die
0: eba
3: eba wi se bayi le ni keji na to ni le la di ti ni o se ri na gbogbo agbaragba so yen a meji to si pataki julo ina oye na ni pe ki eni yo da kun to Olorun o mo wa family e ri ni o seri ma divorce lolo ye o lewu die o
0: wallahi o lewu to ko
3: ba tun wa gu ta ko e pa lo be
0: ni
3: pe ma yo fe ran wa o in staff responsibility ni bi wa ogbon kan recreate lati di charge e ko be o be di charge ma e laju
0: be ni be ni
3: ya ba si mo ti ga ri bajade
0: price
3: bajade ipo bajade tata bajade school ni bajade loni okunrin bi alabaru ni wa o
0: wallahi
3: o ni bi o tire
0: amen
4: Ko wa family oko e tori nkan to wa nta e ko se royin o
0: ko se dani
4: ko wa family oko e ko salaye fun to ba wo pari e nkan to ba wa nbe ko ya le salaye teni keji bo ti nkele gbogbo agbagba ti so yen okun yen gangan ni ko mo riri yawo e to ba mo yi obirin a toju e a pada wole wo
0: be
4: tori a toju obirin o ma mu won se iwu agba ti o ye ko so tokun yen fun ra re ko ma wa apeju obirin yen kan to ba fe to ye ko ma si ga to expect o se fun ko ma pa loju mara olorun agba gbogbo
0: amen
4: ba be to bo Isaac wa ya lati lesha
0: adupe se won jo ni teyin na o adupe e le kale ti wole kale o
5: kale
0: o ese un la wole sun re
5: akoso
0: aduke
5: awon ti duro
0: ami olorun ami o
5: ni ala koko baba shukura so lati awon la roko
0: ese o ese mo baba shukura
5: ni ala koko yan to so koko e ti le ni aje dobra
0: to
5: ọba tó fẹ́ tàbá bó bá ti kò yí sí rí ọkọ̀ fẹ́ jẹ̀dì àyà ara ní ti fẹ́ jẹ́ ìṣọ̀kọ̀
0: bẹ́ẹ̀ni
5: ọ̀rọ̀ lásìkò ta wà rí sí lámọ̀ tó bá lòpọ̀ sọ́kàn tó fi sọ́kàn tẹ́yàwó ẹ̀ lọ́rùn ẹjọ́ bàtà rẹ̀ ló kú ọ̀rọ̀ níbi tí fẹ́ bá ti wà ajọmọ̀pọ̀ ara bá sì sí
0: ìyẹ́
5: ẹlẹ́ẹ̀kejì tó ní ọkọ̀ yẹn ọ̀hún kúrò ní ọ̀rọ̀ ajo pe awon wo ajo ba awon toro ti awon ri awon na wo awon tele to
0: beni beni
5: iyan na won tun wa wo pe to yawo mi kan ba ri ti opo mi kan ba e
0: don
5: gba to ajo ko we o
0: nda
5: ba ti se ki ya wo lo
0: nda
5: do mi n pe to
0: ami adukọ eṣeun fun da si adupe o oju oni teyin na o a mo ri nba dada oda e ja se bayi eya fi anfani yi ka mo fi lo sinu eka polowo oja ta ba de ka polowo oja ka polowo nta nta ti wa oni ta ba ba dari de eto to mo te waju ni peremuke e mo gbe ku nbe fi le sori ikani diamond fm ikani tin tan yin ra wo san tin gbagba leru eyin le mo gbo gbo nte nta bo lori ikani yi ka ba nfe na je pa keta ke fi ko ra saje bi ti sese fun mo nbo e mo ti sun orun buruku ni kun wa Mambo.
6: On 88.7 Ikani Ayo ton jayin lo supa.
7: Omo by way dollar baba oni pasa kokoro nki yin o se ni to ba moju ogun ni pa bi nire gugu eyi je ti dagbadarugo te re yi jeran be se nfe esun moto si omo by way dollar baba oni pasa kokoro baba 30 minutes loko gbogbo n to ba jo ma kokoro eyi
8: tabi kokoro to ba ndani la mu ninu enu
7: boda anti ti o le rerin laarin eyan tori pe gugu eyi ti jera ona abayo si gugu osoro eyi nbe lodo omo by way dollar baba oni pasa kokoro 30 minutes kini tumo 30 minutes yen
8: o ma ye yin nigba
9: te ba de be itoju akokoro nilana ti bile ti o mu inira dani ma lo yo o gbogbo eyi to ti jera eyi to mi ka ma fonu ko ma seje omo ba iwe dola baba onigba so akokoro ni ke kan si kokoro ti ma dani la mu ninu eyi ni won pe ni sagowo bi kokoro ohun ba gbile ninu eyi o le fa kenu o ma run si omo ba iwe dola baba onigba so akokoro 30 minutes loni ni Russia Travelers and Tours head office ladoju ko giri alimi hospital giri alimi roundabout ilorin e pe sori 08057466077 eyi to mi ti o ti yo e kan si baba onipa san kokoro 30 minutes
10: assalamu alaikum warahmatullahi wabarakatuh o kin lokunrin mo kin lobirin o adura wa yo ma gba o anu olohun atatileyin re oni for dede ni kokan wa le oruko timi ni omo ba iwe dola baba onipa san kokoro mi si nkan meji lodo timi o in to ni se pelu akokoro e ma bo wa du mi omo be iwe dola ti e ba ti de lorin ni Kwara State awa ni roundabout giri alimi ni russia muto awon ti won gboko eko ni ibe gangan la wa e bere baba onipasa kokoro te ba ti de be phone number mi wa ni yi 08057466077 le kan si 08057466077 nipa kokoro mi se nkan mi eyin lu oni o abi eyin tin je abi eyin meri fo abodi gba ti kini ba bere irigi wa nwu abo fonu eje wa njade abi ngba mi ahanyan abi awon nkan bi kokoro abi bi awon nkan mi bi egbo ninu enu boya nu enu omode abi tagbalagba abi ti ba nwo se o ba sokunrin o ba sobirin bi eyin ba ti lu o abi irigi lo lu o tawon je teyan ba nje ba sapa mo sibe pe tun ma da kokoro tawon le ibun pe ni sango worm loloyibo npe oni kokoro te npe ni yoruba ni kokoro jeyin ati gbianju ati rin rajo sotun ati rin sosi pe ki lo le mu eyin ti won yo elomi eyin tan lenu elomi o ti ju omo 35 years lo keju 40 years lo eyin ti tan lenu bi eni to ti wo 80 ati nkankan o ye ko ri be o ye yin kini ikeji mi tun mu tun da laamu o ti toju ta ko tun tan o ti tun bere lapa osi won wa yo yin toki won yo ti sale ki lo wa ku teyan ma fi wa jeun o wa di eni ti o wa ma lo wara abi ko ma lo eran fun ko ma di monu bi awon arugbo ti mu asa o da titi ma jade bo boye yin re lu oni o abi ori pe eyin re mi to mo to se boye rigi lo ti da laamu abi ona fun ma jo ni gogo gba ku gba awon kan to jo mo bi kokoro a ma fa eyi to ba wa si ninu mejeji owo enu le lu mi npe ti awon mo de ba ni kokoro enu e ma bo wa do baba oni pasan akokoro mo wa ni gere alimi roundabout ni lu lorin ni pinle kwara te ba ti de gere alimi roundabout e bere russia moto ibe l'office wa kale si bye bye ta ti tun sanu awon eyan nipa ogun akokoro
11: e si ti ri bana re nbe
10: gbogbo ru awon yin ta ti toju e ri pepe e ba ri won nisin to a yo kakaku eyi ti kokoro nje gan anu ola olohun atati leyin re kokoro na si jade odi kokoro to ku won pe wa ni baba 30 minutes e ti won fi pe wa ni baba 30 minutes te ba debe ogbon seju na ni nkan to ba jododo bo ba ti jero le yan lo opolopo wakati nipa oro to ni si pelu akokoro e kan si mi omo ba iwe dola ni ta tin si tipe tipe ni e ma bo wa e to ti fe yo abi e to ti yo ni abo mi tun wa ndun o to wa tun ba je po mo fe fori fifo elomi oni le sun nitori akokoro lodo temi babo ni pasan akokoro aba ise la bade be araye lo fun wa lo kona ma bo olodun lo lanu ke si se pa wa ngbo kan dabi alara a toju re loju ese gbianju ma bo wa e ma wa pe number mi yi akokoro yi o le ma merunu ti ba tin yo etutu tete ma bo wa ni gere alimi roundabout ni bile se russia moto ibe la wa abi ke pe number mi yi 08054666077 aisa ti o gbogun olohun ni bi se yin o iwo te yin ba nda laamu gbogbo ru eyi ke yi ti ba nwo se
9: boya nyo etitu ni abi nyo eje
10: ma bo wa de mi babo ni pasa akokoro
9: e ku dede wu yi o se ntolohun kuku fi ran kaluku ototo ni dr gambari oba kokoro nu eje fu gbogbo n to ba ni se pelu aise dede nu eje ke ti o mo oye ka ro mo kuriri kuriri elomi ti hora gbogbo ara ti dapa di a mo so gbajumo de ni yeye ka mo hora kura laarin eyan olomo ge mi o lewe
11: lojumo mama tori bo ba ti nbo mi ara bayi ni omo dabi eni fomi atapara kokoro ti njo si olara bo se ntoju e to nlo lo tun pada o se kan si Dr. Gambari oba kokoro nu eje
12: ni office won ti nbe ni Racial Travelers and Tours Head Office
11: ladojuko Giri Alemi Hospital
12: Giri Alemi Roundabout Ilorin
11: e le pe Dr. Gambari oba kokoro nu eje sori 081 444 2292 aisan ti ogbogun ko ni se nikokan wa
13: ami akudede woyi o gbogbo ara le oruko temi ni Dr. Gambari Muhammad Bashir alase ati oludari Gambari Trado Medical Clinic bayi ati wa ni Giri Alemi Roundabout ni ori oke Racial Traveler ni abe Omega Educational ni Roundabout Giri Alemi number te si ma pe mi si ni 081 444 2292 le kan si 081 4 le meta e tun wa te 2 na le meta e wa fi 92 pari e oba kokoro nu eje na le nki si yen Dr. Gambari oba kokoro nu eje ba le kokoro nu eje awa na ni tori kan ta nsin ni le ise wa na nu won si ti mo wa mo debi wi pe Olorun fun wa lati yori lati odun to ti pe seyin olotu itara ti mo jade so ara omo kekeke ni gba miran o le sagba na o itara won o se gba bere si e la lapadi ni ara tita ara yiyun ki ara ko ma papo ki ara ko ma bo ki o si ma seje ki ara ko ma so bi gba ti won de omi gbona si yan ni ara ara apere kokoro nu eje ni to ba ti ko ba kokoro nu eje a ma ko ba awo ara ide eniyan elomi oyun ra titi yo so bi gba ti won de omi gbona si yan lara to ba wa be yo wa di egbo to ba wa pe pupo ju ti ba tin damu e da miran a ma wa je pe apa kan o wa pupa yato si apa keji bi eni ti won domi gbona si lara ti o ba tin yun opolopo elomiran a ma yun won debi pe ti ba yun won debi abe a ma wa mu idamu wa be ni o ma dumo won be na ni o si ma ta won be na ni o si ma bo ti elomi ba wo etan ara yo si tun ma ta tabi ko ma yun ara kokoro nu eje ni elomi yo ti ora debi wi pe ti ara ba wa yi a wa dabi eyin opolo aisan ti ogbogun olohun ni bi si e ko ni bi si ran e opolopo nkan to ba nse awo ara eda eniyan lati nu eje ni ara apere te mo ri ni ti nkan ba tin rin kaakiri tin ba nse seki seki bi gba ti won ba gun ya labere yo mo rin kaakiri ninu ara igbogbo bi to ba rin de wahala ni mo dale sinu ara eda eniyan bi kokoro nu eje yi ba pe nu ara lapeju a ma fan telomi mo ru o si njeun dede ama yo mo ru yo mo gbe nkan mi ni won pe won ni mo pe eje o na la lafi ara eje lemi ti e ba ti wa contaminated ninu ara to ba rin de bi agbari o le fa oju sisu o le fa kelomi kiri na re o ma se dede abi ko ma ri bi gba ti oju nta ohun to si yajule tabi ko ma ro ti o si si nkan mi bi e ba se pe gba ti eje to ti wa contaminated yi ba ti rin de be ta n pe ni kokoro nu eje oyoju a ma kelomi to ba bere pe ko won o gbalẹ ko se awon ise ile to ye ko se boya lokunrin lobirin abelomi ni ko won o bere ko won o saluwala ti o ba didi oyo mo wa ko oju mo wa pori ara isan kokoro nu eje to ba ti rin de bi agbari a ma fi ri fifo ti o ma lu koro e wa si ayewo to pe lodo Dr. Gambari alase atoludari Gambari Trado Medical Clinic e pe mi sori number tin so 081 444 2292 a wa ni lu Ilorin ni Roundabout Giri Alemi e bere Dr. Gambari tabi ke bere Racial Motor Traveler e ri wa loke ibe ibe gangan la wa in ta wa n pe ni kokoro nu eje yi to ba ti wa wa chronic to ti di nkan to ti gberu ninu ara o le ma ko si ta n pe ni thicker blood eje kini yo ba n pe ta won pe ni clot blood to ba lo di oju kasan nibi titi n gbeje lo ti eje be ba stop teje ori bi lo bi to yo ko lo lasiko a ma mu awon aye bi to ye keji lo ko ma gban ririri abi ki eyan ko ma rin bi igba ti bata bo lese abi ki eyan o dabi igba ti apa kan ati ese kan o fe sise mo dabi alara ti eje yen ba tin di pe ko lo bi to ye ko lo eje opolopo are elomi o peye bo se ye ko peye o ama eje ori bi debe lasiko to ye ko debe ti o ba de ti debe wahala ni o mo dale bi riru bi tita bi ese mi ngban bi ese mi kuriri bi pe won fowo kan bi abe fun ti eje elomi ko ni mo pe fun jeun be jale kan na ko ni ma ona wo la tun wa tun le gba ko awon nkan wonyi abi to le gba fi da wahala le sinu ara aleri lati nu afefe na la finika mo de nta ba nje abi nta ba fe mu gbogbo nta ba mlu sinu ara eje ka mo de ko si mo wa ni imototo ti afefe ba fe eyan ma wo yerupe yen elomi tin lo o seyo sibe eni to seyo sibe on boyo ti laisan kini keji abaisan gbajumo ninu ara bakan na ori yerupe te ri yen aja eran ati nkan miran alangba o ti se eyo sibe tabi ko ti se ibere sibe abi ke ede eniyan ti se bere sibe ti kini e ba pe lori erupe yen a parapo mi erupe ta fe ba wa fe to ba fe sinu nje te da ba ile fi je o le ko ba nu ara ti o wa din ti won pe ni bacterium o ni pe to ti baje to ti di bacteria yen to ba de nu ara de ni yo form bacterium to si le ma cause tin ta n pe ni iba je fun jedo ti won pe ni typhoid a le ko na bakan na latara ile igbanse ti o ba wa with good hygienic condition ti o mo toni toni to teyan wa lo ti nkan yen wa se si ninu ara o le sakoba to ba ile fowo kan eje o ti din ti eje yen o mo fun mu idamu wa fun eda eniyan adura mi fun gbogbo eda eniyan olohun ni jari ogun ti won pe ni hepatitis iwo to ba ti wa ri pe damu kan ti wa fe wa ninu ara to ni se pelu nkan nu eya nu ara ta mo si nkan nu ti won pe ni alimentary canal to si ni fe si ati lo ogun bile si kan si emi Dr. Gambari alase ati oludari Gambari Tradu Medical Clinic oba kokoro nu eje ti o je ba tun pele nile na to ti pe onje to ja si pe o ti tutu lati bi jeta leyan wa gbe wa wo pe onje isi se je o tun wa tun onje na je o ti le ni tan pe ni bacteria abi fungi ninu teyan ba je o le gba odi lara ti o si ko ba eje eda eniyan bakan na eyan le ko lati bi ifi eje kan eje ni won fi ni ka sora blade telomi ba lo abi nkan mi telomi ba lo teje fi jade ko ma kelomi lara latara yi pe eje to ba ti ni isoro o le ko ba are eni keji paapa julo latara awon eda eniyan mi nipa ka fi enu ko enu fun eni to ba ti ni awon isoro kini keji lati nu enu fun gbogbo ta ba ma si ka ri pe nkan to mo toni toni to si daju wi pe nkan yi o laba won kan to le ko ba ara iwo to ba ti wa ra awon apere tin so ye ma bo wa do Dr. Gambari oba kokoro nu eje olotu kokoro nu eje mo wa ni ilu Ilorin ni randa ba otu gere alimi e bere rashiao labe omega educational center nilu Ilorin te ba ti de gere alimi abi ke pe number is 081-444-22292 bakan na awon omo kekeke to ba sun ara riro ara nru abi ko sunkun loju orun pe ara nru hun tomo oronun sun omo le jeun dada lati bi omo odun kan be lo e ma gbe won ba wa do Dr. Gambari oba kokoro nu eje egun ni stroma ni o egun ro ni o ara ndamu omo ti wa sunkun otutu nigba to ru ma won ara yoku re omo ti o sere dede abo mo ba sunkun jade loju orun latara bi inira kini abi keji egbe wa ka wa si ayewo to peye fun omo na kali mo ki lo le je ran lowo fun omo na olohun ni gbo mo mo yin lowo oni gbo mo lowo re ko ni gbo mo temi na e ba sami e ola ti to bi anabi wa muhammad sallallahu ta'ala wa alayhi wa sallam oba kokoro nu eje Dr. Gambari alase atorudari Gambari Tradu Medical Clinic e kan si miniranda about giri alimi rasha umoto ni e bere fun te ba ti deranda about giri alimi e bere rasha umoto li abe omega educational center ibe gangan ni mo wa leti riwa randa ba giri alimi ne ti bere nilu Ilorin nipinle Kwara iwo to ba ngbo mi boya lati gbogbo ilu te ba tin gbo mi ilu Kwara lawa te ba de ilu Kwara nilu Ilorin e bere giri alimi te ba ti de giri alimi ni ke pe number 081-444-22292 number yi na ni WhatsApp number to ba ni nkan kini keji te ba fe so gbogbo awon nkan te ba tun fe mo nipa nkan ta nse ni ile ise Gambari Tradu Medical Clinic a so fun yin lati ago mesan aro di ago mefa ale e mo ba wa nbe imi na le mo foju rin ju pelu Dr. Gambari alase atoludari Gambari Tradu Medical Clinic iwo to ba ti wa gba card ile ise ti wa be oni card ile ise ti wa lowo ayewo ofe o wa fun gbogbo en to ba ti ni card wa lowo ni gbogbo gba ku gba te ba wa mo fi gba lare dola o tete kan si Gambari oba kokoro nu eje aisa ti ogbogun olohun ni bi se nikan kan wa o omode ni o agba ni o ti ba nri awon apere nkan ti mo so yi e mo bo wa do Dr. Gambari inu nkan ta fi se igbianju olohun o gba fun wa mo wa fi gba lare dola tete ma bo wa si roundabout giri alimi nilu Ilorin ni Kwara State ti e ba de office wa ayewo la ko se fun yin leyin gba te ba gba card
14: yin lo fe
13: e se ayewo yin o je a mo ntoju ti a se fun yin ni agbara Olorun a si se pelu owo perete aisa ti ogbogun Olorun ni fi se ko ni fi se nikan kan wa o ami
15: Diamond 88.7 FM.
16: Oh, bon tari giniwa.
0: 0916-159-1011. Mombo.
17: Hello, Ekaleo. Ekuto. Amini Ahmed Lati Amun Estate. àmọ̀ràn tí mo fẹ́ gba obìnrin yẹn tó ní ọkọ òun o respect ni òun kò dẹ̀ dá sóun mọ́ nínú ilé tí yorùbá yẹn bá ti ń wá èmi á ní kó ṣe àkíyèsí ara ẹ̀ ní nǹkan tó bá ń ṣe fún ọkọ yẹn bóyá ó ní àwọn nǹkan kan tó ń ṣe tó ń bí ọkọ yẹn nú àbí tọkọ yẹn ti complain tóbìnrin yẹn ò wá try láti correct ara rẹ̀ so irú nǹkan báyìí náà ó máa ń fà kọkùnrin olójú mi ń ta so bóyá ẹni tó wá ní ìta yẹn ń ṣe nǹkan tó dùn mọ́ nú òun gbọ́rọ̀ sí lẹ́nu so ó máa ń fà ń gbà mí so ìbádà kí obìnrin yẹn kó check ara rẹ̀ because bóyá ó likely kó jẹ́ pé kò fẹ́ máa fẹjọ́ ẹ̀ sun àwọn òbí ẹ̀ àbí kó jẹ́ pé ó ń fẹjọ́ sun àwọn òbí ẹ̀ náà àwọn yẹn ló fi gbéṣẹ̀ so tí gbèsè ò bá dẹ̀ ti wáyé tọkùnrin yẹn ò dẹ̀ fẹ́ lé jáde the best thing tó lè ṣe ni pé action ni ó mọ fi le so tó bá ti ń act attitude tó bá ti ń ṣe fún ìyàwó ẹ̀ nulé ìyàwó fi mọ̀ pé ọkọ̀ òun ò nífẹ̀ẹ́ wọn mọ́ so kò bá dáa kó chẹ́ẹ̀kà rẹ̀ ẹ kú ètò sà.
14: ẹ̀rọ ìkàlẹ̀ lọ́yẹ̀ o àkọ́tàrọ̀ àkú ètò lọ́yà mọ́dọ̀ nígbà jẹ́ o àdúrà gbogbo àwọn ní bàbá fọwọ́ tí o àkọ́kọ́ níbi tí obìnrin tó sọ síta tó dàgbà pé ọkọ̀ fẹ́ yà sí mọ́ ẹ̀rí kọ́lọ́n kó sànù agbo olólùfẹ́ agbo tó lágbára ni mo ti mọ̀ràn tí màá fún ọmọbìnrin yẹn ó rà pé ó sọ yìí pé ìmọ̀ ṣe bíi pé kò sẹ́ni tó lè bá a sọ̀rọ̀ but yorùbá sọ pé kò sí bó ṣe fẹ́ jẹ́ ó máa ku ẹnìkan mọ́ ni mi bá ní kó wọ ẹni tó bá wù pé bóyá ó lè gbọ́rọ̀ sí i lẹ́nu kó ní o ṣe fáńdì sí dáadáa àbí kó ti àá jòrú kó jí kó pè kó bá sunkún sí lọ́rùn jọ tọ́lọ́ bá ló wálé mo gbọ́dọ̀ pé yóò fẹ́ gbọ́ tiẹ̀ báwọn ní tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n jọ sọ ìjọ yíra wọn ẹlẹ́kejì tí ìyàwó tó ń sọ pé ilé lòun ti níyì ìta lòun ti níyì ẹ̀rí lẹ́yìn òwúlẹ̀ ní kinní kankan mọ́ tí ó pa ọtí ìyàwó wà nílé ọkọ táwọn sọ pé ìta lòun ti níyì which is bó ti léèyàn tó ju ọkọ lọ nìyẹn ó ti dálé ara rẹ̀ bó ṣe wà kọ́kọ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ṣì kalẹ̀ kójú mọ́ bá tiẹ̀ lọ́rùn ló ní ìjọba tí.
18: ẹ pálẹ́ olóògbé ètò bàbá ẹlẹ́yìn ìlà ló fẹ́ dá sọ̀rọ̀ láta jí bẹ́ẹ̀ sí ìlú lọ yìí ọwọ́ ẹlẹ́fi gbẹ̀tọ́ yín tí sísàwà tó pọ̀kọ́ ní ṣe pé ọkọ̀ àwọn ìtọ́jú àwọn tó wọ́n ní èdè àti ṣe sùúrù tó pọ̀ sẹ́kẹ́ndì ni pé ṣe rí kọ́ńtọ́dì ọkọ̀ nǹkan wo tó bá náà tábàwọn tó bá fẹ́ràn wọn òun ni wọ́n fi bá a gbé lára pé kí wọ́n pè láàrin òun kan jọ sọ̀rọ̀ lágbájá bàbá lágbájá àjọ sọ báyìí àṣejọ bẹ̀rẹ̀ báyìí kí ni ti ń ṣẹlẹ̀ gangan kò so kó stọ́dì rẹ̀ dáadáa yóò wá ṣe sùúrù tó pọ̀ yóò ṣe sùúrù tó pọ̀ because ẹ bá wo ààrẹ wọn nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin òun tó yá sí pé ní báyà ọkọ tí ń kìlọ̀ fún tí ó gbọ́ sùúrù tó pọ̀ ní ṣe o because ọkọ wọn nílé lásìkò tá a wáyé ètò yóò ṣe láti pé ká tú igi wọn ṣe sùúrù tó pọ̀ nípa bẹ́ẹ̀ ló bá padà yá nǹkan ara náà yóò padà rí aláìsí àti ṣe tí kò dáa sọ ọlọ́run ní dáadáa àtẹnu àtọ́nà ẹni kọ̀ọ̀kan wá rú ìmọ̀ bí tó bọ̀.
19: ẹ kalẹ̀ mr lọ́yẹ̀ adẹ̀kọ́ àtàwọ̀ tètè mi fẹ́ dá síbẹ̀ ní ti ìyàwó ilé tó ń sọ wípé ìta lòun ti níyì òun ò ní yì nínú ilé bákan méjì alákọ̀ọ́kọ́ ó lè jẹ́ pé bóyá ẹbí ọkùnrin tó sọ síta pé ṣé ó ṣe ẹ̀tọ́ nínú ilé tí ọkùnrin ò bá ti ṣẹ̀tọ́ nínú ilé obìnrin awùta ò ní gbọ́dọ̀ tán yín obìnrin awùta kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹbí tó bá ti ń ṣe ẹ̀tọ́ nínú ilé tí ò bá ti ṣẹ̀tọ́ nínú ilé obìnrin awùta ò ọjọ́ bó ṣe jẹ́ ẹ máa bí tó bọ̀.
20: ẹ̀kalẹ̀ ẹ̀kọ́ ètò wọlé aládé àṣẹ ló ń sọ̀rọ̀ láti tàpátì ndomo ne kan meje ti mo ba da si lale ante olohun bi ma meji fun oko un bo ko sun le mo nkan kan ba olohun ran wa lowo olohun mo ja si gbe aro yen ogba suru oda gba adura ko be mi o mu da ta adura gidigidi elekeji ko wa nikan to le fi sun do ba ri le bi se tabi ore tabi ko sa sa yo sa me nikan mo yo sa le bi ko to di ko fe abo kan de de ri be yen na yo le bi o ye ko eyan lolufi sun en do ba lolufi sun ko ye ko be o fe ne oko so kan ba da si arin o fi di pe ko sun le mo o ti le lo mi nta ni Ọlọ́run wà lọ́wọ́ Ọlọ́run bá wọn tó léwọ̀n. Then ẹlẹ́ẹ̀kejì tó ní ìyàwó ń sọ fún un pé wọ́n mọ̀ yìí ń ta ju ilé lọ. Èrò ìyàwó bẹ́yàn. Rárá gbọ́ òun náà ló ti tó ń ṣe ìtajúlé lọ ni. Òun náà kan wà àwọn olùfisùn tó bá tún mọ àbẹ́ bí àbí kíní kan fẹjọ́ rẹ̀ sùn. Káwọn náà wáyàn lọ́jọ́ rẹ̀ sùn àbáwọn tó jẹ́ pẹ́rẹ́ǹtì tó dàtí kan jọ kó jọ́rọ̀ àjòkó sọ mẹ́jọ sọ kó náà mọ nǹkan tó sọ jáde lẹ́nu bóyá nǹkan tó ṣe gbọ́ ni àbí nǹkan tó yẹ fóbìnrin láti máa sọ tó dàtí ká fìdí ọ̀rọ̀ yẹn kan fi múlẹ̀ ká dẹ̀ jẹ́ kó yí pé ìsọkúsọ ló sọ ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ kú ètò.
2: Ẹ kalẹ̀ olóòtú ẹ̀ pẹ́tọ̀ ọlọ́yẹ ọlọ́run kan fún iṣẹ́ Mr. Sanusi Ètò Plákẹ́dẹ́ ni. Ṣé rí ìhun àtàn ní má àtàn sọ pé ìyàwó àwọn sọ pé àwọn ilé làwọn ti ní ipa wọn ní ìgbà ẹ̀ kó wọ́n ń lọ àwọn yẹn. Àwọn nǹkan yẹra wọn wò gbọ́dọ̀ tèmi. So tán bá yẹra wọn ò bóyá wọn ò fúnyàwó wọn ní iyì tó tó ní ilé ṣe òbí ó ní kí n ṣe pé kéèyàn yàgbẹ̀wò dání fún obìnrin bọ̀ kí n ṣe pé kéèyàn tó máa pọ́bìnrin ilé èèyàn gbọ́dọ̀ jẹ́ kí obìnrin náà máa pè the part of the family so ọ̀pọ̀lọpọ̀ kan là lè ṣe tóbìnrin dẹ́ ń ṣe fún wa we cannot be there we cannot be everywhere so àwọn tó lè sí àwọn obìnrin náà yìí náà wọ́n wà ń bẹ̀ fún wa so àjọ wà lórí ìrànlọ́wọ́ fúnra wa ni. Nígbà tẹ́ ẹ bá rí ètò ìyàwó yín gẹ́gẹ́ bí ìyàwó tẹ́ rí ní tẹ́ fún lápọ̀nlé bó ṣe yẹ kẹ́ fún a sọ wípé à ilé ládé ò ti níyì báyìí ó bá dẹ́ta yóò níyì so owó yẹn a sọ bẹ́ẹ̀ ẹ̀yin ní kẹ́ mú kẹ́ yẹra yín wò kẹ́ wo bi tí ẹ ti ń gba ṣe kíní ẹ mọ́ wò ní wò pé kíní ẹ gbé dàn ẹ fi ara balẹ̀ wo ẹ rí bíbẹ̀ sọ ọlọ́run ó fún iṣẹ́.
21: Hello Mr. Lọ́yẹ́ ẹ kú àtàárọ̀ o a kú òjò ẹ kú ọjọ́ mẹ́ta o ìyá adó ọkàn níjọ ọ̀ṣẹ́ tá a jọ ń ṣe látọjọ́ tó ti pẹ́ ni o ti gbóyin tó jọ mẹ́ta o àbí bàbá tó dé ọlọ́yẹ́ kọ́ni àbí Adétúlá ni ẹni wọ̀n tó lè jẹ́ náà yín méjèèjì ẹ̀ kú ètò ẹjọ́ mo fẹ́ kọ́ ọmọ nàìjíríà bá mi dá sí ọ̀rọ̀ ẹ dákun kí ló lè mú kí ọkùnrin kó kó ẹrù rẹ̀ jáde kúrò nínú ilé fún ìyàwó ẹ̀ kí ìyàwó sì pé kó sọ fún pé kó mọ̀ dálé gbé wàhálà rẹ̀.
22: Ó ti yan ṣe ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ bá wà jẹ́ pátálà dúpẹ́ fún pẹ́ ṣeun o ojú òní tèyín ẹjẹ́ mú lọ́kọ̀ọ̀kan ìjèèjì ẹjẹ́ parí eléyìí náà kalẹ̀ tẹ̀ iwájú. Alákọ̀ọ́kọ́ ni arábìnrin tí wọ́n ní pé àwọn ti bímọ méjì fún ọkọ àwọn pé ọkọ àwọn ìjọ nínà ìjọ lúlù ìjọ pé kọ́ máa fọ oúnjẹ ẹlẹ̀ pé kọ́ máa kóbìnrin kí àwọn wàyí kò sì ṣe báyìí làwọn ṣe bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ yìí ti tojú sú àwọn kí ni káwọn ó ṣe bẹ́ẹ̀ ra ẹni tó lọ̀rọ̀ yìí bá ń gbó lálẹ́ yìí dáadáa ko se nikan to gba yin moran pe ke koku nle oko yin o tori pe teyin na ba wo nkan tin ta nso loni lo to gbogbo awon to soro ko se nikan kan to gba yin moran pe ko nbe ni ko we lomi lo ko se n to gba yin moran o omo meji oku oni kini nbe nle o asiko ta wa yi tori e n ta won eyan so ni pe ibi to ba ku si latodo tin eyin na e wo be wo boyo ni bi to ko yin tin complain teyin na o si fura bo ni bi titi n pa ki si yin teyin na o ti e foju be wo won ni lati wakati lo eyin na e bere si ni foju be wo e fura o tori pa nso fura pa nsa jana aja fura jajin bo ni le o ba si fura o le oko won ni gbogbo bi to ko yin ba tin complain nipa irin ajo tin ife yin e gbianju keyin na o satunse be se wa wa won mo le bi re ke fe jo sun won boya ya boya baba boya gbon boya buro le te ni ko le nikan fun ti ko ti ju enikan yo le nikan ti e le mo boya ta baba lagbaja so won le ba soro e gbianju e olohun o si je o sese sugbon ko se n to gba yin mo ke ke ku ni oko yin won si tenu mo pe e ni suru to po tori amo awon to ti ni riri na so fun yin pe e ni suru to po be bale ku nbe nlo bi kan ibi te nlo e mo bi be o ti ri o tori e lawon eyan se mu moran yi le lorisirisi ko si se nikan kan lale yi to gba yin moran pe ke ku nle oko eyun duro ba n lori ndi lapa kan ekeji to da be lara a ni ti arakunrin ti won so pe yawo awon so pe le lawon ti ni awon eyan ti so lorisirisi ileyin na si ti fi ti ara yin gbon to ba je ke ba won eyan se wi looto pe e toju iyawo yin daadaa ite ba ti toju iyawo yin ko ni mo soru ede yi eyin na sapanle en to ba je to to te ba ni e ma fi fun e ma toju e n to ba beere e fun le ite ba ni e fun te ba ni ejo mo ko ti isi ni n to ba wa lowo yin e toju iyawo yin bi be yan ba toju iyawo o sese kiru awon gbolohun ya ma waye awon kan lo sese ki iyawo yin o ti loju mi nta en sugbon kankan na ni o bi nkankan bo ba ti wa ri be na a je pe boya pe aise dede ti yin lo so se ko sokunfa tawon kan mo sapanle en ta ju beyin ti n sapanle e lo en tawon yan sa so lale yin ni pataki julo ni pe eyin na sapanle iyawo yin e sapanle n te ni be ba sapanle e daada iru awon gbolohun yi o ni ma waye ibi to ba ku die si ejo joko ejo so koro yi o si le lojutu ki gbogbo e o si le dabu ti e kori ni daada o je n ti awon yan so lale yi re e wa je bere si ni mu n ti awon yan to ti so mi wa ti je pe ti won ti sota ka bere si ni mu lokookan igeji mo n bo.

Hello, Mr. Lawyer. Ẹ̀kú àtàárọ̀ o. Àkú òjò ẹ̀kú ọjọ́ mẹ́ta o. Yáàdú ọ̀kíní jọ ṣẹ̀tá jọ ń ṣe látọjọ́ tó ti pẹ́ ni o. Ó ti gbóyin tójọ́ mẹ́ta o. Àbí bàbá tó dé ọlọ́yẹ kọ̀nà àbí Agétúlá ni ẹni wọ̀ tó lè jẹ́ náà yìí méjèèjì ẹ̀kú ètò. Ẹjọ́ mo fẹ́ kọ́ ọmọ Nàìjíríà bá mi dá sí ọ̀rọ̀ yìí. Ẹ dákun, kí ló lè mú kí ọkùnrin kó kó ẹrù rẹ̀ jáde kúrò nínú ilé fún ìyàwó ẹ̀? Kí ìyàwó sì pé kó sọ fún pé kó mọ dálé gbé, wàhálà rẹ̀ ti pọ̀ jù. Ká sì pé ọkọ sọ yìí pé òun ló fẹ́ òun ní ìsìn, òun ló fẹ́ ọkọ mọ́ torí ìyàwó ni ọkọ òun. Kò sígbà tí òun sọ pé nǹkan báyìí ló ń fẹ́ tí ó gbà. Ẹ dákun, irú ọ̀rọ̀ báhùn báwo la sì lè tó? Ṣé bí ọkọ ṣe fi lélẹ̀ fún ìyàwó ni bí sì fi lè wà ni, àbí ọgbà wo la lè dá sí? Káwọn èèyàn lámi lọ́yẹ o. Ọkùnrin ló kó ẹrù rẹ̀, ó kó kóònù lé fún ìyàwó ẹ̀. Ó lọ àti ẹ̀mọ kókó ibi tó wà, kò sì gbẹ́kọ̀ ẹ̀nà kankan. Ṣùgbọ́n gbà témi pé ètò sọ fún mi ni pé mọ́mì, ìyàwó ni ọkọ, òun wá fọkọ mọ́,

ìyàwó níbi tọ́rọ̀ dé dúró yìí òun ò sì ìyàwó máa ń tòun o kò ní ká lukú ọmọ wà lálàáfíà ara wọn ní ká dákun báwo làwọn ṣe fẹ́ bá wọn yanjú ọ̀rọ̀ yìí ká gba wọn nímọ̀ràn ibi tọ́rọ̀ dé dúró rèé látàpá abẹ́rù èmi yìí tó ń bá níwájú mi sọ pé ẹ káàlẹ́ olóòtú èmi ni ẹni tọ́lọ́hún mọ̀ èmi àtìyàwó mi ti jà láti ọdún mẹ́ta mo dẹ̀ mọ àwọn olólùfẹ́ rẹ̀ mẹ́ta ṣùgbọ́n báyìí àwọn fámìlì ní ká parí ìjà olóòtú ẹ là mí lọ́yẹ̀ o wọn láwọn àtìyàwó àwọn ti jà láti ọdún mẹ́ta wọn láwọn sì mọ àwọn olólùfẹ́ rẹ̀ boyfriend ẹ̀ mẹ́ta wọn ní ṣùgbọ́n níbi tọ́rọ̀ dídúró ní ìsìn àwọn fámìlì ní pé káwọn parí ìjà kádàkun bó làwọn ti fẹ́ parí irú ìjà eléyìí ká gbà wọ́n mọ̀ràn lórí ẹ̀ wọ́n bọ̀.

ajá tún wá kan sí kó pé mẹ́ta ká lè máa fi mẹ́tẹ̀ẹ̀ta yìí káwọn fi wọ̀ ọ́ kán bọ̀ wọ́rẹ́wọ́rẹ́ ẹ jẹ́ amú kan sí kó pé mẹ́ta mò ń bọ̀ ọ́.

0: yàwó wọn bí wọn ní mélòó tó bá tọrọ ìpàdé àti pé kò lè gbádùn ìwà náà ìyẹn ṣe pé lẹyìn kan fílẹ àmọ yóò lọ wọn fámìlì méjì lọwọ ni kò gbé àwọn ọmọdé tó wọ.
1: Ọ̀dà adúgbò ẹ̀ṣẹ̀ fún ẹ̀sìn yìí ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
2: Ẹni mo sọ lọ́yẹ́.
1: Ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ka lẹ́ láwọlé sùn rẹ o.
2: Ẹ̀ka lẹ́.
1: Adúgbò.
2: Ẹ kú ètò.
1: Ẹ̀ṣẹ̀ wọn o.
2: Wọ́ọ̀z kọ obìnrin tó sọ sítarẹ́ sùn.
1: Bẹ́ẹ̀ni.
2: Tó ní ọmọ ti wà nínú relationship láti 2024. Ọmọ yẹn nǹkan tí mi àbá ẹ̀sìn mi gbà fún ni pé kó farabalẹ̀ tẹ arákùnrin.
1: Ok.
2: Ó láwọn àṣírí kọ̀ọ̀kan tárákùnrin yẹn ti pamọ́ fún wọn.
1: Tí o fẹ́ kó hàn sí.
2: Nǹkan tí o ti jẹ́ kó mọ̀ ní ẹ̀yìn. Ẹ̀pẹ̀lẹ̀ máa bí tò bọ̀.
1: Adúgbò ẹ̀ṣẹ̀ wọn yóò ní tẹ̀yìn náà. Ẹ̀ṣẹ̀ o. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
3: Ẹ̀ṣẹ̀ ẹ̀ka lẹ́ o.
1: Ẹ̀ṣẹ̀ wọn láwọn ẹ̀sùn rẹ̀.
3: Ọkọ ọkùnrin ti jáde pé ní kó o ní fúnyàwó. Ọ dàbí ẹni pé obìnrin ẹ̀mí ni wà sọ́dà náà lọ́gbà tó ti fi ọkọ tó jáde sí. Ọ sì dàbí ẹni pé màmá ọkọ ni wọ́n sọ̀rọ̀ pé ní kí làwọn fẹ́ ṣe sí. Kí wọ́n lè ṣe sí ọkọ já pé ní fọ́dọ̀ orí àwọn mọ̀lẹ́sì
1: ìyàwó. Ọ̀dà.
3: Ìyàwó ọ̀rọ̀ bá wùlẹ̀.
1: Mẹ́tẹ̀ẹ̀ta tá a mú lọ́wọ́ tá a mú wájú náà ni alákọ̀ọ́kọ́ tí wọ́n sọ pé àwọn àtìyàwó àwọn ti túká ní ìsìn ti ń lọ bí ọdún mẹ́ta pé ṣùgbọ́n ní ìsìn àwọn mọ àwọn boyfriend ẹ̀ mẹ́ta míì tí ń fẹ́ lẹ́ni látìgbà táwọn ti fira àwọn lẹ̀ táwọn ọ̀fẹ́ra àwọn ọmọ tó ní kálukú ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọn ní ṣùgbọ́n mọ̀lẹ́bí wa ń pe àwọn kadà ní ìsìn pé ẹ wá ẹyanjú ìjà tí ń bẹ láàrin yín kẹjọ máa pípapọ̀ wọn ní báwo làwọn ti wá fẹ́ tọ́ ẹni káwọn parí ìjà àwọn mọ̀ pé èèyàn mẹ́ta ní fẹ́ táwọn sì dá wọn mọ̀ dáadáa àwọn mọ̀lẹ́bí sì ní àfi kí wọ́n wá kí wọ́n parí ìjà o kó ní kálukú ó lè wà lálàáfíà ọ̀kanu èkejì tó dà bẹ́ẹ̀ arábìnrin tí wọ́n pé ìyàwó pé ọmọ àwọn ó ń ṣe wọléwọ̀de pẹ̀lú arákùnrin kan tí wọ́n jọ ń gbèrò pé àfẹ́ra wa pé láti ọdún 2024 léyìí tó túmọ̀ sí pé ọdún kejì sẹ́yìn tí wọ́n ti ń bára wọn á bọ̀ rèé wọn ní ṣọ́ọ̀ṣì ni wọ́n sì ti pàdé tí wọ́n ti máa ń ṣe pé tó yí ọmọ àwọn bá ti sọ̀rọ̀ débi pé ń bo lò ń gbé wọn níṣẹ́ lọmọkùnrin yọ fọ̀rọ̀ bo mọ́lẹ̀ pé ọmọ àwọn ọ̀mọlé ibi tí ń gbé ọdún kejì sì rèé wọ́n sì ń sọ pé àwọn ń fẹ́ra àwọn kádàkùn ká gbà wọ́n mọ̀ràn ṣé kiní ọ̀fẹ́ lọ́wọ́ kan àkànú báyìí ọ̀kan nu èkejì tó dà bẹ́ẹ̀ nílé tí adúlá sọ pé wọ́n sọ pé arákùnrin yìí ọkẹ́rù ó kó lé fún ìyàwó lẹ̀ ni ó sì kó lé fún pátápátá nígbà wọn ó sì kàn sí lónìí kò sí nítọ́jọ́ o òun ló yẹ kóhun ọjọ́ kọ kí ẹni tó jẹ́ ìyàwó yẹ ìyàwó ṣùgbọ́n nínú ilé àwọn ìyàwó òun lọkọ òun ni ìyàwó ibi tọ́rọ̀ sì dé dúró yìí ó ti sú òun òun ò fẹ́ dúró láàyè ìyàwó mọ́ kí ìyàwó òun dira rẹ̀ mú kóhun náà dira òun mú wọn ni kádàkùn bóòlìyàn ti yanjú irú ọ̀rọ̀ yìí tí ìdílé fi tó padà tí ì fi dàrú ká gbà wọ́n mọ̀ kíni káwọn ṣe ẹ̀lú ẹ̀ kálẹ̀.
4: Kálẹ̀ o.
1: Ẹ ṣeun láwọlé sùn yìí.
4: Mo kú ètò.
1: Adúpẹ́.
4: Ǹjẹ́ mo fẹ́ sọ síta ni?
1: Ó yà ẹ̀ sọ́lẹ̀.
4: Ẹ dákun ẹjọ́ ọmọ Nàìjíríà ò gbà mí nínú rẹ̀. Mo bí ọmọ àdìgbẹ́yìn kan. Obìnrin ni ọmọ náà. Ó ti yọ ọwọ́ náà sìn ọ̀nà orúkọ ọdún mẹ́jọ. Tó ti yọwọ́ tó jẹ́ pé bọ́ bá gbé níbi lónìí ló ń gbé níbi lọ́la. Ṣùgbọ́n ní ìsinsìnyí ọmọ yẹn ti pé ntí yìí ẹ̀ ti báyìí. O ká kan wà á wò ní gègbà. Débi ni mo ṣe ń sọ̀rọ̀ yìí ní ìsinsìnyí tí ìwọlé. Tí n bá ti sọ̀rọ̀ báyà gbé ni gan. Káwọn ẹ̀gbọ́n rẹ̀ bá sọ̀rọ̀ báyà á ní àwọn ògbó ṣe wà yìí òun àwọn ti gbé ìyàwó sọ́jà lu mo fẹjọ rẹ sọ àwọn tó yẹ kí mo fẹjọ rẹ sọ gbogbo àwọn ọrẹ tó ń bá ní mo pẹ síbẹ ọmọ yìí ò gbọ débi wípé mò ń ṣe é pé fún gidi a ní kì í ṣe dandan kóhun ní lárí a ní tóhun bá kúkú ní lárí tẹ́wọ̀n bá ti lè ṣe fún yín a lè kò sí lára a máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ di sẹ́yìn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kì í ti wọlé mo wá fẹ́ káwọn ọmọ nàìjíríà gbà mí nímọ̀ràn ṣé kí n fà á lọ tọlọ́pàá kí wọ́n bá ń tọ́ṣọ̀ọ̀rọ̀ mi abi kin pe ko ma lo si ilu bi ti a ti jo ko wa si ilu bi ta wa mo fe ko mo Nigeria o gba mi ni ma tori omo yi tin daran bo mi lorun ni si ko mo kekere ko le jade ba nko mo daran emi si je eni kan to to je abi ama to loju a e da ko eyin omo Nigeria e gba mi ni ma mo mu lo church ko tele mi lo church mo yeye masala si ko lo afi ko mo rin ki o si wa lori ni ke ri bayi mo se se pe ni se ni wipe ko mo wa le to ba gwa le mo lo fe pa san ni e dakun tori igbe fe ti mo fe gbe laro la either kin lo fa le olopa lowo tabi kin lo fa ke soja lo ka ba mi tosho e se
1: e je won yin mo wa da si e se oda ore le ti bo yi so mo ko to ri pe o mo soju opo le te ban da se je ntara de ka polu oja ka polu won ta nta o ti di merin bayi ti nbe lowo wa ta ba polu oja ta ba daride ibe na lati mu ni bi ta foroko ti si

0: rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM Ìlọrin.
1: Ṣíri àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ sórí ayélujára má sì ṣe ṣe sí fọ́rọ̀ lọ́ka sọ síta lórí ètò láwọ̀ lẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọ̀ lẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

0: káàbọ̀ padà sórí ètò ọláwọlé sùn lórí ìkànnì diamond fm. ó ti di mẹ́rin báyìí, mo sì mọ̀ pé mẹ́rẹ̀ẹ̀rin yìí náà lẹ́yìn náà rántí. ẹ jẹ́ ń sáré mu wá ní ṣókí ká tún sáré fi sọ́wọ́. alákọ̀ọ́kọ́ ni arákùnrin tí wọ́n pé àwọn àti ìyàwó àwọn ti jà báyìí nísìnyí tó ní kálukú ti ń gbé lọ́tọ̀ọ̀tọ̀. ọdún kẹta rèé pé nísìnyí mọ̀lẹ́bí sí pé káwọn parí ìjà káwọn ọjọ́ máa gbé papọ̀. bí ṣùgbọ́n àwọn ọmọ àwọn ọ̀rẹ́kùnrin rẹ̀ mẹ́ta míì tí ń tó ń fẹ́ lẹ́yìn ìgbà tó ní kálukú ti lọ lọ́tọ̀ọ̀tọ̀. bó làwọn ti wá fẹ́ parí irú ìjà yìí táwọn mọ̀lẹ́bí sì sọ pé àfi káwọn lọ yanjú ọ̀rọ̀ yìí kí gbogbo ẹ̀ káwọn sì jọ wà papọ̀ padà. ọ̀kanu ẹlẹ́nkejì tó dà bẹ́ẹ̀ ni arábìnrin tí wọ́n pé ọmọ àwọn ó lẹ́nìkan tí a lè pè níbi àfẹ́sọ́nà tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de láti ọdún 2024 tí ọmọ lọ bí ọdún méjì sásìkò tá a wà yìí. gbogbo ìgbà tọ́mọ àwọn bá ti wá béèrè lọ́wọ́ ọmọkùnrin yìí nípa ipò ló ń gbé ńbò ń lé yín, wọ́n níṣẹ́ lọmọkùnrin yóò fọ̀rọ̀ bó mọ́lẹ̀. wọ́n ní ṣọ́ọ̀ṣì wọ́n sì ti pàdé. wọ́n ní ọmọkùnrin yìí pé ọmọ àwọn ọmọlé ibi tọmọkùnrin àfẹ́sọ́mọ rẹ̀ yìí ń gbé látọdún méjì tí wọ́n ti ń para wọn bọ̀. ẹlẹ́ǹkejì rèé. ẹlẹ́ǹkẹta ni arákùnrin tí wọ́n ló kú òǹlé fún ìyàwó rẹ̀. nígbà wọn pè kí ló dé tó kú òǹlé fún ìyàwó rẹ̀ pé tó láti ìgbà táwọn ti fẹ́ra wọn ìyàwó òun lọkọ òun níyàwó. ó ṣùgbọ́n ibi tí ìrìn àjò ilé ayé dé yìí ó ti tó báyà lu bàtà ìdarin òun lè máa wà nípò ìyàwó kọ́ ìyàwó wọn máa wà nípò ọkọlọ láéláé kó ní kálukú pín gaari tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lòún ṣe fi léèlẹ̀ fún wọn. bí wọn pé ká dákun bó làwọn ṣe fẹ́ yanjú irú ọ̀rọ̀ yìí ọ̀tà kókó. ẹlẹ́ǹkẹrin ni ìyá tí wọ́n kò wọlé tí wọ́n pé ọmọ àwọn ọ̀dùn àwọn nínú pé oríṣiríṣi kárìn ru káwùwà àkọ̀tọ́ ló kún ọwọ́ rẹ̀. gbogbo wa làwọn sì máa ń sọ̀rọ̀ burúkú sí kódà àwọn máa ń ṣèpè fún àwọn ti gbàdúrà fún kò gbọ́. àwọn ti mú lọ ṣọ́ọ̀ṣì kò dúró, àwọn mú lọ mọ́ṣáláṣí kò dúró pé káwọ rédíò àsìkò yìí kò ti wọlé. bí báwọn bá ti ń sọ ní ọmọ sọ kò sẹ́nìkan tó jọ lójú kádàkùn ká gba àwọn mọ̀ràn. wọ́n lè rò àwọn nípa àwọn fẹ́ mú lọ sọ́dọ̀ àwọn ságọ̀ ọlọ́pàá lọ́la tàbá àgọ́ àwọn sójà pé kádàkùn n táwọn fẹ́ ṣe rèé tó bá ní nǹkan míì tàwa tó lè rò pé àwọn tún lè ṣe láti ran ilé ayé ọmọ yìí lọ́wọ́ kádàkùn ká ṣàánú fa wọn. 0916 159 1011. ẹ̀lú ẹ̀kálẹ̀.
1: ẹ̀kálẹ̀ mistọ́lá.
0: ẹ ṣeun láwọlé sùn.
1: kọ́lá aláṣọ́kè orúkọ mi níta gbogbo nílọ.
0: ẹ ṣeun.
1: mo fẹ́ kí àwọn àna mi lẹ́ẹ̀kan sí ilé àdàgbò ní ìgbọ́mọṣọ. mistọ́lá yẹn. Ẹ̀yẹ́rẹ́jọ́ o.
0: Àmì wo Ọlọ́run, àmì wo.
1: Mísọ́lọ́yẹ́.
0: Àì bàbá.
1: Gbogbo tí ń jẹ́ àkóbá Ọlọ́run jẹ́ dọ́dọ̀ yẹn.
0: Àmì, àmì.
1: Mísọ́lọ́yẹ́. Àánú Ọlọ́run, Ọlọ́run ló wà pẹ̀lú yẹn.
0: Àmì wo Ọlọ́run.
1: Àti gbogbo àyà ṣùkúrà
0: ní ìfọ̀dí. Àmì.
1: Gbogbo àná ra àánú gbà.
0: Àmì o.
1: Ṣé ẹ rí lérí ti ẹni tó kọ́ sọ síta pé ọdún méjì àwọn fẹ́ra wọn? Èyí wọn kò tí ì sí mọ́ọ̀chì bẹ̀. Mọ̀lú tí ò dé kò ní ìgbésẹ̀. Mo yí ìbá sọ́ra ni síyàn yẹn lè ní ọ̀fẹ́. Láwọn tí mo àwọn bó ṣe jẹ́ nìyẹn. Tí màmá tó sọ síta last year ni mo fẹ́ sọ. Ṣé ẹ rí màmá wọn má bínú àgbẹ̀ àmọ́ ọlọ́run jẹ́ wọn jèrè ọmọ ọ. Ẹni tí ọmọ bá ń dààmú sọ́láyẹ ẹni tí òbí máa bẹ́tẹ̀ o. Ọlọ́run ní fún ọmọ dáadáa.
0: Àmì Ọlọ́run, àmì o.
1: Kí wọ́n jòkó dáadáa. Báwo ni ikọ̀ ìlú ayé ọmọ yẹn gan tí ọ̀dà so straight àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì gbádà ó ṣubi láì kò sí súnmọ́ àmọ̀ ní kò sí súnmọ́ káfàró. Bí wọ́n bá jẹ́ mùsùlùmí kọ́ jẹ́ mùsùlùmí. Bí wọ́n bá jẹ́ kìrìsìtẹ́nì kọ́ jẹ́ kìrìsìtẹ́nì. Bí wọ́n bá jẹ́ lẹ́bùn kọ́ jẹ́ lẹ́bùn. Tí àdáwò bá dé ìdí ẹ̀ bá fẹ́ mú nọ́ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta kò jókòó tì. Ní ọ̀nà àdúrà yẹn ló fi lọ kó sì yẹ kó lọ. Tó yẹ kó mùsùlùmí wọn bá bí ló jẹ́ kó mùsùlùmí ni. Ìlànà mùsùlùmí yẹn náà ni wọ́n wá láti fi mọ fi tọ́ ọmọ yẹn. Tọ́ ọmọ yóò fi lè máa mọ̀ pé mùsùlùmí lòun. Lérí bó lọ mo sì wá gbọ́wọ̀ gangan. Tọ́ ọlọ́run ni wọ́n fọmọ dàmú ẹni
0: kọ́kọ́ wa. Àmì
1: Ọlọ́run, àmì o. Àwa náà mọ làwọn náà lọ́dà àwọn òbí wa kò ní kí wọ́n mú lọ dáwọn aláàfáà wọn pa aláàfáà náà ẹ̀ ǹjẹ́ aláàfáà yìí gẹ̀gẹ́ sí èso ní sí ìdùn àwọn gbogbo ẹ̀ náà sọ́sẹ́sì náà nìyẹn wá káàkiri. àmì ètò wa ṣe pàtàkì jùlọ ni pé irú ìṣù yẹn ti ṣẹlẹ̀ sẹ́nìkan tó súnmọ́ mi rí wàn gbogbo ọ̀rẹ́ tí ọmọ ń kọ́kọ́ ń bá sọ̀rọ̀ náà mi sọ lọ́yẹ́ wọn ò ní ti gbọ́ àti lé wọn dànù. torí tí ọmọ bá ti wà ní ìjọ 1920 ìyẹn méjì ló ní di ọmọ o. ìyá tó bí fẹ́ jèrè ọmọ àwọn gbòòrò sì nígbà kò sẹ́ni tí ọdún èsì tó jẹ́ pé ọ̀dọ́ nígbà yẹn òbí ní kíkọ́ káràmásìkì fọmọ kó fún ìyá kó di dáadáa. Tomo ju a bo si bi 2022-2023 yen. Ina ka iwo bi so kale dada. O ni awon re danu. E ke ji ni pe awon gege bi ti won gbe yen to ba je pe won gba le mi ki won study ibe dada kun re kan. O ni environment yen yen. Ko mo to bi ni inasi awon ti o be ko gba nu pe si aye ni. Yi to wa si pataki ti lo. Ka ko mo e ba ko se na ki won watch o ga tin ko se lodo re. So nkan mo mu kan. Tori ko ba won Mr. Lawyer o. Ni ko wa bi ni pe gbogbo mi na mi ni se bi wala asrabu bi ji so mi na mo ni se ton faji ke ni bu. Imo mu gbo, imo mu pelede, imo mo ti, imo faji ke ni e gina si ni. Sogbon bi a ndogbon mu kan ko gina si ni. To je pe gbogbo awon kan yi ni won study la omo yi. Won fi wo pe gbo la to lo si grade lati ko mo lu ni success. Eyi to wa si pataki julo. Abi amọ kankan bo sipo fomo whatever gbogbo tomo ba si ti oda we because my sipo fomo o ni agbara gan o
0: wallahi
1: awon kan si wa la ba kan nu si lo dun ni pele kwa won ni kile te baba oni to be ki fun sa mo lo nigba won lo to kan ti pe won jini ege be na ni bi aba wu bc bi en ji man si adua ko si dola na ga ibrahim o to ko ja pe ko le bari da wa salam ala ibrahim Olorun ni ka ba fi bari da ku si kala Ibrahim ko wonu na o ni wa salam ala ba fi ke ati wo da ju si mo na e ko di tutu wa la ka won bi won mo si pe fo mama won gbe e bi la sa gba fo mo yen ko si close mo mo yen daada pada Olorun je ko mo yo gbo ti mo Olorun ni sa ran ja ko ta won bi wa awo do ka mu gba ju ko jo ko si no kan wa o ka ranti
2: Olorun wa pelu yin o abalaji ke baba si ko baba o niye gbogbo won ni mo ki ba pa ta ora ji la to ko erin ore afobi mi na olorun ni gada mu o ani tejo da ki olorun ko ta lu oloye won ta nse yi ati ri ara wa se pe pe lele la tun se olorun ja gba bi o ti da o se de olorun ko sa na awo obirin ni ipe oda fomo wallahi mo bi la ko da bo se binu o ti to da nbe oloye inu ba bi yen dake mo wo ran so tiye
0: ben
2: omo na de olohun ba riba ya yen change je omo mi ala ba tere so so many things
0: ben
2: ama ri kan ta ya je ko ni o te so tele ni kan kan ji lorun kan wa bi lele ki lo n fe kini si o ki lo fa gbogbo eleyi amo di most important ore lo ni omo ko je omo ni se to omo mi o loye
0: ben wallahi
2: dada tu ore
0: ben Ben.
2: Yẹn ni ẹ wo kini o ele ni le tam kọlọm kọlọm ọja awọn owo meri buru
0: kan. Ami ami o ami o.
2: Awọn ọrẹ wọn ni ṣe tara wọn bẹ daadaa taari. Sọọsi ẹ o tun wa gbọdọ nipa to ni ṣe tiẹ lọ kọlọm ko ṣanu wa
0: fẹ.
2: Ya emi kan fẹ rọ to ba ji loru ko pẹlẹda rẹ ko kọlọm lẹmẹta ko pẹlẹda rẹ ya ko pẹlẹda rẹ ati ti baba rẹ. Ṣé ẹmẹta mẹta ko a fi sún ekun. To ba ri to ko tun fe lo ko tun gbe lo church bi mo sara si ma ke fawon afa kun je o gbogbo afa na ni kolo ko fe ri ju ato ru la wa olo ni jaju ani
0: ami o ami
2: sai ya to na mo ko ja to lo ko ko ja de fo mo
0: eh
2: olohun ko sa mi ko te omo yen nu
0: to
2: se n gboro mi ta ko te nu oni to se poko poko fi ko jade
0: iwo
2: mi le mi na ìyá sì mo jẹ kó ràyà àyà tún ni tó ti ọlọyẹ
0: kó
2: tẹnu dáadáa kí làwọn wà tóun kù fọkọ rẹ kò fi dìpẹ wá kó jáde fún ọ o lè mọ fẹ sọ tẹ fọkọ ní òun ní ṣe ìyàwó
0: ọkọ ní ṣọkọ nù lé.
2: ìṣèdá sí tó láwọn kankan ṣíṣe kò yẹ káwọn kan ṣíṣe torí ọlọ́mọ balẹ̀ àtọ̀nà wa
0: jẹ́ àmì ọlọ́run
2: tó ti yé bàbá tó á ní ìyàwó àwọn àwọn jà láàrin sí ẹ wọn a mọ máa ń fẹ jẹ mẹta wọn á kó mọ parí ẹ o bèbè kú lórí o kò lè jọ́ ọmọ tèmi kí n gbarú ẹ̀ after 2 years wọn á ní kankan parí ẹ̀ ọmọ kọ́bọ̀ wà á lè tóòtú wọn á máa bọ́ fẹ́ẹ́ bẹ̀ ó dákun tó ń tọ́ lọ́hùn lórí ìyàwó alálùbáríkà alálùbáríkà náà lè tọkọ lẹ fún àwọn ṣe jẹ o káwọn ẹrọ lẹrọ lẹ káwọn máa ti wá dá ní
0: o olórí
2: ìgbà àgbàpọ̀ àgbàpọ̀ ní ti wá o àmọ́ kó mọ̀ fẹ́ mọ́ rárá tó yẹ tí ọlọ́run ṣe ti ẹ̀kú ẹlẹ́ẹ̀kẹrin táwọn míì ò tún ibi wọlé
0: ló
2: wà pẹ̀lú ọlọ́yẹ
0: onífọ́
2: rẹ̀ gbọ́mọ̀ ìgbàgbà tó wà nílé ìfẹ́ ẹ̀rù sábìá mi tún wọn ní gbé kábàá náà mú ní lágbára
0: ọlọ́ọ̀
2: yóò sàmì yóò sì yànṣẹ̀ yóò wọn ní yóò pa yóò yà á pa ò
0: mo
2: gba pátánà wa náà tó àwọn títí wá sí lọ́lọ́ọ̀ tó yàn èyí yóò pọ̀ lọ́wọ́ sọ ní
0: ẹ̀jẹ̀
2: ọmọ kẹ́sẹ̀ ní jẹ́ ń sàré dọ́ọ̀rẹ́ àmọ́ kálukú àdúgbò ní ti ẹ̀kú mọ́ gbogbo yín
0: àtọ́kọ́ ààrẹ yìí pẹ́pẹ́ pẹ́ ààrẹ òní gbìyìn dè láṣẹ ọlọ́run ẹ̀lú ẹ̀ka lẹ́ ẹ ṣeun láwọlé sùn rẹ o àdúpẹ́ àmì ọlọ́run àmì.
3: Nípa ti ìyá sọ pé ọmọ ò ti déètì fún láti 2024
0: bẹ́ẹ̀ ni
3: ó wá ní ọmọ ìjọ ọmọ ọmọ
0: ìjọ
3: ọmọ ìjọ ọmọ ìjọ ọmọ ìjọ ọmọ ìjọ ọmọ kìí ṣe dandan tí lady yorùbá ti mọ bí gbogbo wa ó fẹ́ tà kó yẹ lẹ̀ so bí ayé ti fẹ́lẹ́ ní.
0: Gidi gan.
3: Ọlọ́run jẹ́ ká bọ́ fún ọ.
0: Àmì o àmì o.
3: Mo fẹ́ sọ síta tẹ́lẹ̀ mi òun wá òun tó bóyá ọjọ́.
0: Ọjọ́ ti lọ.
3: Mo bá di ọjọ́ mẹ́jọ mo máa tọ́.
0: Inú wa ó dùn ẹ ṣe gan ni.
3: Ìyá tí ó tún wá sọ pé ọkọ ọmọ òkú jáde ń
0: bí.
3: Ìyá yẹn kan dàbí ọlọ́run kan bẹ ọmọ wọn
0: nínú.
3: Ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá wàhálà ọmọbìnrin ni ẹ pọ̀. Bóyá ìwà kan wà lọ́wọ́ ẹ̀ fún tí ò jẹ́wọ́ fún màmá náà. Ó lè jẹ́ pé ọkọ yẹn ti wọ́nà ẹ̀ wọ́nà ẹ̀.
0: Tí ò gbọ́.
3: Jẹ́ pé kò gbọ́. Ó jẹ́ pé bóyá ó lè jẹ́ pé òun ló dúró nínú pé àṣẹ tó ń bá ti pa
0: ni kó múlẹ̀. Ni kó múlẹ̀
3: nínú àwọn lalásẹ náà
0: bẹẹ ni
3: ó wá yẹ kí obìnrin tẹríba lábẹ ọkùnrin
0: nga
3: so owó yá nǹkan tó kọfì nìyẹn ìyá yẹn ni kó fi àárín ẹ kó pe ọmọ
0: ẹ ọdà
3: kan tù nínú kan tó wá kan kan bá sọrọ dáadáa
0: ọdà
3: so tó bá ti jẹwọ fún màmá màmá máa mọ bí ká máa tẹsẹ ọmọ yìí
0: ọdà
3: so ọlọ́run fún yín sí ìwé ní sáré
0: àmì o àmì o àmì àdúgbò ẹ ṣeun ojú òní tẹyin náà ẹ ṣeun ẹ jẹ́ dẹ́dọ̀ àwọn tí ń bẹ lórí WhatsApp torí pé àwọn náà tún ti mú mọ̀ràn wá lọ́tún lọ́sì ẹja gbọ́mọ̀ràn tí wọ́n mú wá fún wa ká tún gbọ́dọ̀ tọ̀dọ̀ tiwọn náà mọ̀ ń bọ̀.
4: Ẹ̀ka ni ọlẹ́yẹ akọ àtàwọ̀ àsìkò òjò ni ó tù wá la ọlọ́yẹ mo fẹ́ sọ síta ni.
5: Ẹ̀ka lẹ́ mr ọlọ́yẹ ẹ̀dẹ̀ kóòtù ilé tèmi fẹ́ dá síbẹ̀ ni ìyá tó sọ síta bí ọkọ kẹwù kún lè nǹkan tó ṣẹlẹ̀ ni pé kó má jẹ́ wípé ìyàwó ló kọ́lé tó kíní yẹn máa ń ṣẹlẹ̀ gan o tó bá ti jẹ́ wípé àtọkọ àti ìyàwó tó bá ti wà tó bá ti jẹ́ pé nínú 100% ìyàwó ló ṣe 70 nínú ẹ̀ ọkùnrin ju kékeré lọ lójú ìyàwó tó fi lè mú ọkọ tó fi lè kẹ́rù kúrò lé kí ìyá yẹn kó tẹ ọmọbìnrin yẹn nínú dáadáa tọkọ tó fi lè kẹ́rù kúrò lé pé òun ò fẹ́ yá pé òun ò fẹ́ ọkọ mọ́ ọ̀rọ̀ wà ń bẹ̀ torí pé àbúrò ẹni tó lòun jù ní lọ ọ̀rọ̀ ọjọ́ mi ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni tí àwọn tó ní òun àti ìyàwó àwọn ti jọ pínyà láti bí ọdún mẹ́ta tó dẹ̀ gbóhùn tún mọ àwọn tí ọkọ àwọn tí ìyàwó ń fẹ́ láwọn mẹ́ta ṣẹ́rí nǹkan ìbàjẹ́ tí ò bá ti ṣojú ẹni kì í dun ni o ṣùgbọ́n ilé tó bá ti ṣojú ẹni ni mo ń dun ni jọjọ kúrò lẹ́ẹ̀mejì o ẹ̀mí rẹ̀ ò dé o ẹlẹ́ẹ̀kẹta iṣẹ́ ìrántí ẹlẹ́ẹ̀kẹta mú ẹ máa bí túbọ̀.
6: Ẹ kálẹ̀ o olóòtú ẹ kóòtù ẹni ṣèṣe lábẹ́ ẹni ṣíṣọ ẹni ṣètò gbé kalẹ̀ fún àwa náà ní ṣèṣe tó gbọ́ à sí ní ṣèṣe tó dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò sí ní títí wọn lágbára ọlọ́run èmi ni ẹni tọ́lọ́mọ láti lu tọ́lọ́mọ mo fẹ́ dá sí ọ̀rọ̀ méjì nípa àtàn sọ síta ní alẹ́ ni àkọ́kọ́ nípa ti màmá tá ní ọkọ ti kẹ́rù kúrò nílé fún ìyàwó ẹ̀ tá sì ń pe nọ́mbà tí kò pe kọlù àwọn màmá mọ́mọ́ èyí níṣẹ́ ṣe o ká wá bí mo ṣe rí ọkọ ẹ̀ bóyá àwọn ọ̀rẹ́ ẹ̀ ni mo ṣe àtúnṣe ẹ̀ tí mo fi gẹ́tì lókèṣin ọkọ ẹ̀ bìkọ́sí tó bá fi lè mú ọkọ kẹ́rù jáde kúrò nílé ìyàwó ti fẹ́ pin lẹ́mì ni tó sì jẹ́ pé ọkọ yóò lè sọ gbogbo nǹkan tó ń ṣe dáadáa lọ́kàn ló fi decide láti kó ẹrù jáde kúrò nílé bìkọ́sí kò possible kọkùnrin kẹ́rù jáde kúrò nílé fún ìyàwó tí parent tó wá máa pè tí ò tún ní gbé kọ́ọ̀lù àbí ká wá pe ìyàwó pé kí nìkan tó ṣe fún ọkọ ẹ̀ gan tó fa dipo kọ fífi lélẹ̀ fún wọn ká tú ìyàwó yìí ká rọ̀ pé kí ló ṣe fọkọ gan tọkọ fífi lélẹ̀ fún wọn because láti jẹ́ kí ọmọkùnrin kí ẹmẹkùnrin gùn láyé yìí nípa relationship ìyàwó ìgbéyàwó tá ìgbéyàwó tá ń ṣe tá ìyàwó ọkọ àti ìyàwó tá ń bára wà lò lónìí yìí ó léwu gan púpọ̀ gan so kán wá bí mo ṣe rí ọkọ yìí ni o kán wá bí mo ṣe rí kán dẹ̀ bẹ́ẹ̀ kán bẹ́ẹ̀ kán kì lórí kì ìdílé wọn pé kí ni ìyàwó kí ni kan tó ṣẹlẹ̀ so yóò lè sọ̀rọ̀ fún yóò lè jẹ́wọ́ fún wọn so láìsí bẹ́ẹ̀ wọn à lè rí mísì o wọn à lè rí mísì kán kọ́ wọ́kọ̀ iná kán bẹ̀ kán tù tán bá ti rí kán bẹ̀ kán tù ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ dá síbẹ̀ ni pé èyí tó ní ọkùnrin tó ní wọn àti ìyàwó wọn ti jà ìyàwó ti kẹ́rù jáde lẹ́yìn ìgbà tó kẹ́rù jáde ti mọ àwọn alẹ́ mẹ́ta yorùbá ní ìgbà kékeré ló ṣàwò gbẹ̀gì bójú bá kú bẹ́ẹ̀ ọkàn ò lè kú bẹ́ẹ̀ o tó bá jẹ́ pé tiẹ̀ ń wo gbọ́ni ní ìsìn tí ò fojú rí ìyẹn sì tún ṣe fèrè mọ́ pẹ́ kí tí àwọn òbí rẹ fi wá ní torí náà o àfẹ́ kan parí ìjà padà ó léwu fún gan bí ìgbà tíyàn fẹ́ fi lé iná sórí òrùlé sùn ni tí obìnrin bá sì ti tọ́ta wò kódà bó bá padà sábẹ́ ọkọ ìta yẹn ó sì tún wà lójú ẹ̀ kódà ó lè má ṣe títa mọ́ o ṣùgbọ́n yóò máa yọ̀ sí kí ọlọ́run ṣàánú gbogbo wa kí ọkùnrin rí kó rò dáadáa kó tó di pé yóò ti ẹsẹ̀ bọ́ o because ọ̀rọ̀ yorùbá ní èrò lọ́bẹ̀ẹ́ gbẹ̀gì kó rò dáadáa o but tó obìnrin bá ti tọ́ta wò tó wá jáde pé òun gan tó wá máa lé ẹ̀ méjì mẹ́ta ó léwu gan fún ọ ẹ máa bí tó bọ̀.
7: ẹ kú ètò ọlọ́yẹ bàbá ẹlẹ́yìnlẹ́ látàjú bẹ́ẹ̀ sí ìlú lọ́rin ọ̀rọ̀ tí mọ́mí wa sọ nípa pé ọkọ kó jáde lé fún ìyàwó ẹ̀ ẹni tí ó lọ ọ̀yọ́ olùtọ̀yọ́bọ̀ òun lọ́mọ tó fi kó jáde ẹni mistake kan tó kàn sí lémi rí níbẹ̀ ni pé kò bá gbìyànjú tó bá jẹ́ pé ó bá fẹ́ níṣu lọ́kà kò ní burúburú kọ́ mọ̀kọ́ nìkan mọ́ ni kò bá fi ẹjọ́ rẹ̀ sọ àwọn fámìlì náà ṣùgbọ́n òun lọ́mọ tó fi kó jáde o iṣẹ́ wa kù sọ màmá kí iṣẹ́ tí wọ́n sì ní pé olóògbà tí wọ́n pè ti ń dáhùn àwọn ọmọ tí wọ́n fi gbẹ́ tí yóò fi wá sọ fún wọn kọ́dà tí ò bá wá wọ́n rí i pé wọ́n bá a sọ lórí fóònù ká fi mọ kí ni ti ń ṣẹlẹ̀ tó bá wọ́n ti ń ṣẹlẹ̀ àwọn ọ̀rọ̀ àṣìṣe tó pọ̀ lórí ẹ̀ wọ́n sì pè pàdé fámìlì tí wọ́n sì mẹ́ṣọ pé àtọkọ àti ìyàwó wọ́n bá wọn sọ nítòbí àti ìnùbí ọlọ́run lè dalẹ̀ kó kan wárú nínú ẹ̀kejì bọ́ọ̀lù àtàn sọ síta tán ní ìyàwó àwọn ọdún kẹta lẹ táwọn ti kọ́lẹ̀ ó sì fọkọ mẹ́ta ṣe rí tó bá kọjú sí ọkọ tá tó bá kẹyìn sí ọkọ tá tó bá kú ọ nìkan kò tó ìrora rẹ pa èyí tí ó dájú ni pé tá bá mọ̀ páwọn ní àmúmọ́ra ẹni tí ó máa pè ìyàwó àwọn kí wọ́n gbà tá bá wá rí báwọn ní ní àmúmọ́ra rẹ abẹ́ta kan pọ̀ sókè rajà o ọlọ́run lè dalẹ̀ àtọ̀nà ẹni kọ̀ọ̀kan rú pàbẹ́lẹ́ ẹni látàjú bẹ́ẹ̀ sí ẹ máa gbé tó bọ̀ ẹgbẹ́ tó lẹ́ẹ̀kan sí mr olóyè abẹ́rẹ́ àlọ́ tó fẹ́ dá sí lẹ́ẹ̀kan sí nípa tí wọ́n lò wá sọ síta pé ọmọ àwọn fẹ́rẹ̀ kan láti bí ọdún méjì tí wọ́n sì ń bí pé kò ní gbé tó ó refuse láti jẹ kí wọ́n mọ̀ kí wọ́n confront ẹ̀ lágbájá ó níyì tó fẹ́ fi ọmọ wa ní àfẹ́rí ẹbí rẹ̀ wọ́n sì méjọ kankan bá ọmọ wọn sọ̀rọ̀ torí wípé ní ajá tó bá lẹ́ni lẹ́yìn ní pọ̀ bọ́ o sọ̀rọ̀ tó wá di di pé kò bá lè yọjú àwọn fámìlì ẹ̀ tó wà mọ́ abẹ́rẹ́ kan tu wọn ká ọlọ́run ní sọ ọmọ wa ló fò mọ bí tó.
8: hello ọ̀rọ̀ ti ẹni tó sọ wípé ọmọ wọn ti pé ọmọ 26 years ó lẹ́nìkan tó ń fẹ́ láti bí ọdún méjì kò mọ́lé ẹ̀ bó ti ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé ta ni ẹbọ nílé bẹ́ẹ̀ ló ń yẹ sẹ́gbẹ̀ẹ́ màá gba ọmọbìnrin yẹn ní ìyànjú kó béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ tó bá súnmọ́ ọkùnrin yẹn pa àwọn amẹ́rẹ́ni tó mọ̀lé ẹ̀ tá máa sọ fún un pé ọ̀dà bí báyìí ló ń gbé o tàbí kẹ̀ kó sọ fún un pé tí ò bá ti fi lé ẹ̀ ohun tó ń mọ ibi tó ń gbé òun ò fẹ́ torí wípé òótọ́ náà pàdé ní ṣọ́ọ̀ṣì o ṣùgbọ́n ó fi àwọn kankan pamọ́ ẹni tó ń fi kan pamọ́ kì í ṣe ọkùnrin tó dà kò nífẹ̀ẹ́
9: Hello, Mr. Lawyer. Akale. Damola ló ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ níṣẹ́ tó ṣe o. Lórí ìyá tó sọ pé òun bímọ ọmọ yẹn ti pé 18 years. Ẹ get, ọwọ́ wo náà fi mú un láti lẹ̀. And then tẹ́bá ní ká wo, ẹ get, ọmọ tó ń sọ fún kò ti pé 18 years. Irú àwọn wo lọmọ yẹn ń bá rìn. Tó yẹ kí wọ́n correct láti ilẹ̀ tí wọ́n correct. Ọmọ ti wá di ó ti di kinní wọn lọ́wọ́ báyìí sàn. Wẹ́, advice kan tẹ́mi kàn máa fún wọn ni pé ó ṣe wà ẹ̀ kán tètè jẹ́ kí àwọn agbófinró kan bá wọn mójútó. Because ó ń dáràn lónìí, ó ń dáràn lọ́la. Ìyá náà gan ò ní ní fọkànbalẹ̀ wọn. Tí lọ́mọ tó ti ń kó ga tàwọn ẹ̀gbọ́n ẹnu ilé. Ìjọkan náà ni ó yọwọ́ ọ̀ṣẹ́ sí wọn nílé olóòdè níjọ ká bímọ tó máa yọwọ́ ọ̀ṣẹ́ sí wa ẹ ṣùgbọ́n ẹ máa bí tó bọ̀.
10: Ẹ kalẹ̀ òwe lótú a kójú wọlẹ́wọlẹ́ ọlọ́run àmọ́ ọgbọ́n àti òye tí ọlọ́run fún yín lágbára ọlọ́run yóò máa tẹ̀síwájú ni ẹ̀mí máa darapọ̀ mọ́ prógíráàmù yìí lórúkọ Jésù. Èmi ni ẹni náà Sista Iwo Agboola láti ìlú Ìbòkun. Mo fẹ́ dá sí àwọn ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lálẹ́. Wọ́n dà pé méjì náà ni mo rántí. Ìkíní arákùnrin tó kó kúrò ní ilé. Àwọn ọmọ mi wa tán ṣàlàyé yìí wọ́n sọ lẹ́kùnrẹ́rẹ́. Bóyá arákùnrin yìí kò níṣẹ́ lọ́wọ́ tó ìyàwó. Èkejì. Ṣé ilé mi rent náà ń gbé ni àbílé tán kọ́ fúnra wọn? Ìkẹta ni pé ó dà pé ọ̀rọ̀ kó tó di pé arákùnrin kó jáde nílé. Ọ̀rọ̀ yẹn ti di yànkan káàkiri tí àwọn òbí yóò tètè kí tán tètè bá wọn múra sí. Tó jẹ́ pé tó ti pin arákùnrin lẹ́mìí ló fi kó jáde. Ó túmọ̀ sí pé ìwà ìyàwó àdẹ́nì kankan lẹ́bi. Àmọ́ kò bó ṣòmìnrin náà ló kó kúrò nílé ó túmọ̀ sí pé ìwà ọkọ náà ó ti fẹ́ pin lẹ́mìí nìyẹn. Wẹ́ solution ni gbogbo nǹkan nídìí. Nǹkan tẹ́mi rò pọ́n lè ṣe ni pé gbogbo ibikíbi tán bá mọ̀ tán lè wá ọkọ sí. Pàápàá ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ tó jẹ́ aráalé ẹ̀ bóyá ó sì láwọn òbí ni tàbí ẹni tó bá dàgbà jù nínú fámílì wọn kí àwọn fámílì ìyàwó kan gbégbèsè láti rí wọn. Mo rò pé táwọn fámílì ọkọ bá pè á gbé ní calls wọn tí wọ́n á fi lè rí wọn bá sọ̀rọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀. Ìkejì ni màmá tí wọ́n ṣàlàyé nípa ọmọ wọn mi mo ṣẹ̀ṣẹ̀ wọlé ni mi gbọ́ details dáadáa kí ìyá ẹ̀ máa fọ̀lọ́ ọlọ́pàá kẹ̀ ẹ̀ tún fi iná mọ́ iná nìyẹn kò nídìí ọlọ́pàá irú ọmọ báyẹn ẹ̀mí kan ló ń gbénú ẹ̀. Ẹ̀mí kan ni ayé kan ló ayé ọ̀tọ̀ ló ń gbé gbogbo eléyìí tá wà ń ṣe láyé yìí nsìn kò yé kì í ṣe ara wa kì í ṣe ayé táwa wà ló wà ẹ̀mí kan ni ayé kan ló ń gbé ṣe ló yẹ kí àwọn ìyá yìí kó fojú ọmọ ẹ̀ mọ́ra kán má fún lépè mọ́ tàbí kán má mú lọ sí tàgọ́ ọlọ́pàá kò rán this is a spiritual battle èyàn ò lè fi ẹran ara ṣe ẹ kán fà mọ́la kán máa pé time to time kán máa bá sọ̀rọ̀ ni. Káwọn náà wá calm down káwọn gan kán ní sùúrù fún èmi náà nírò ẹ̀ lára kan ni suru kan ni baba la suru olorun agba gbogbo ogo e ma bi to bo
11: e ku eto diamond efe ku se lataro ati pepepe ti wole lo je ka send the first notice Mr. Opala ni la ko gumo so iru woman to so pe omo un de tokun kan ko so asiri bi to ngbe fun iru eniyan ki won mo je ki relationship won lo ma mo ti riru eri to je yi pe o kan fake omo benin yen ni o ti dajo yawo soju ona to je yi pe o pada disappoint omo benin yen ni ti won ti mura jo yawo ti won ti dana se gbasawo ti won pada se yawo mo ani e elekeji mama to so pe omo ohun kuku omo kukuro oko kukuro le fun iyawo e ma binu se won ko si baba fun won ni to fi je pe oro obirin sa nikan ni on da oro yan ju o ye ki awon to je baba na ki won le ba won da si inu oro yi na ni sinsini ta ba wo dada opolopo awon obirin na ni won da yan ju se won ti won o ni obi to je okunrin ni abi won pa baba ti lo fi dabi eni pe oro yi nwo awon iya yin lorun iru iya to tun so ile keta iya to tun so pe omo ohun abi gbeyin ohun iru omo yi ni sin yi adua ohun ni won ma gba fun bi ase lawon gbadua ko lo so si ko se kankan omo yen ni ipinu okan kan ni ama ki won pe joko gege bi agbalagba ati omo ke lo fe kan se fun e kini en dun o ti mo nse ti en dun so fun mi mo ba mi loju je se kon le baba to bi nko so igbese si baba to bi ba gbe ene yo fi ne ona ti won to lori aye re tori pe ko si iberu kankan fun iya to mo ba se di pe omo papa omo benrin to ba se di pe n ba okunrin n ba sun awon iya won o ki n jo won lojumo so fun di eleyi ona ti won ti gba yi pe se ka won folopa mu ni abi kan ni o se se ki won se ru e so ti an ba mo pe yen ni yo ro awon lorun nu gbesi aye tori pe ko ye ki eyan o bimo o tun ma fitina lori e e ma be to ma do awo. Hello sir, mama ti won so yi pe okunrin ti o so yi pe òun mọ ọrẹkùnrin ìyàwó òun mẹta táwọn ẹbí sì sọ pé káwọn gbà padà yẹn wọn mọ dáwọ wọn mọ dánrú ẹ lásàwọ wọn fẹ kọlé ikú tira rẹ nù o torí pé àwọn tí wọn ní káwọn parí ìjà àwọn kọ ni wọn bá sọpọ ìyàwó o ṣe pẹlẹpẹlẹ láàrin wọn tó bá délẹ tán nísìnyìí àwọn tí wọn sọ yí pé káwọn parí ìjà wọn sà lẹyìn rẹ o ma ye ba gba laye lai to ba bi mo ko gbo mo e lowo re o ma omo tu omo eleyin o ki se yawo re bawo gba e ma bi to bo.
12: Hello kale ekwetu wole alade ase adura ni le kan si lati sapati etemo odona ti lati dasi nbe ni pe en to ni yawo ko jade lele pe ìyàwó ló ń sọ̀ka wọn dàbẹ pé ọrọ ti sún ọkùnrin yẹn obìnrin wọn dàbẹ pé bóyá ló tọrun náà lọkà bóyá lágídí ẹni tó wà bẹẹ ni pé ìgbà tó kọ wá àwọn ẹbí ẹ láti fẹjọ sùn tó bá dẹ jẹ pé wọn parí ẹ wọn jẹ pé mọ ibi tí ìyàwó yẹn ibi tí wàhálà ti ń wá wọ́n fi jẹ́ ìmúlẹ̀ dọ́dọ̀ àwọn fámílì kádẹ parí nǹkan tó bá wà nbẹ tó bá ṣe parí ẹlẹ́ẹ̀kejì tó ní ìyàwó òun náà ìyàwó òun ó òun mọ bọ́n fúrẹ́dì mẹ́ta àwọn èèyàn dẹ̀ ń pè wọ́n pé kán parí ìjà ọ̀rọ̀ ti sọ́ra ẹ̀ láàrin yẹn àmọ́ kò tí tó nǹkan tí gbogbo ẹsẹ̀ náà ló ní ìdáríjì ń bà mí. Òde to ba mo pe ohun si ni fe ta ba fe pari ja un gangan ko da oro yen le awon to je ale re to mo yen ko mention won loju gbogbo e bi ko na defend arin yen o ba je o to abiro abi ko bra bere boya yo le jawo abi ko le jawo ti o ba wa le jawo o beta pe olugaluko lo lototun yen yen na koja lo eleketa to ni on wa nori na sensep lati bi odun meji ti won mo le ara won iyen ti wa se kinju laarin osu meji te ba nfe yan ti o ba mo le o lewu so taarin yen o ba se disco kanso taarin yen o ba se se pe ki won mo le re ayapo iru yawo iru relationship bayan o lagbara o da tun lewu ko ya ko ri ba ra ra ra ra yan ba nfa won ti soro ebi o awon ebi o ile re lasan ni asin soro nipa yan ba nfa yan laarin isu meji e ko ma le re to wa soro ebi jo mo odun mele na wa fe fi se relationship tan tan to 40 so iru boya won ma yan o lewu ko lu ko o ya ko ko wa di dada ni kama kama ko ma je ko jo pe
13: e kale loye e ko taro e ko eto seri eyi temi fe da si oni titi ara konrin ti won so wi pe ni iyawo awon ti ja fun bi odun meta e ko ni awon family won ni pe ka won to fe ra won pada emi o ni wi pe ka ma dan wo ka ma dan ara ti ara won de tun mo boyfriend ile meta ototo ah ka ma dan wo kan mo gbiyan kan ma le gbiyanju e boya awon iya awon family ti ri pe o ra dada lo nse kaki na se pe ni ka ku fe kan lo fi fe to ti kokon fe ni aro ojo aye re te ba le gbiyanju e o tun ma tukana ni ko so gbe o tun ma lo gbe lomi ni so kan ma le da mo awon awon odo won ni kun wa awon na ma decide aya mo fe mo so kan tete je kan mo sa awon le ke sa awon fura won ti move on ni le ro pe odun meta ye kan na ti move on kan ti gbe lomi e ka ti mo tun se kini mo e mo kan ma dan wo o ma dan wo mo ta ti mo awon to ti nfe ah try o
14: alekun mi staro laye apo tolorun ni be to ja no yo ara mama to sa sita pe o kan ko jade le mi fe da si o olorun ko ma je ka se oro da si o seri awon okunrin mi alabu mi won o ba ti eye se pe da ba se nkan tondu se ko leni to le fejo so ni se ki ko jade ni kan di pe awon ore olorun ko sa furije fun wa ko ma fo ro loro de na adura wa awon ore mi ma rojo iyawo are ni fore na won ma nko ra won ni kokunko ni awo ba se kan ti o da obirin to ti bi mo fun o se ki ko jade ni wa nkan fokun ni ibibi kan lo ti fe se ko ye ko re lo mu ejo re lo si bibe oju de mi fi o
15: me oloye elekeji samson le fe dance program le kan si ti elekeji ti won ni ti mami so si tan pe oko ko jade nle pe kankan e ma ri pe ninu oro te so ye ni pe oko as in oko so yi pe o ti show o ti yin pe ohun lo nse bi oko lohun lori e ma pe family meeting e ma invite am meji na ni e ma tan ton wa e de ma tan yawo na wa yo ni be se tan meji wa kan me kan de joko ba yi ko kan mu jaje ko ni so pon ka lo ku so nkan to ba wa ninu e jade to ba je pe nkan je pe ma to ba je pe nkan je pe ma le pada ni ka pada to ba je pe nkan je ko won le pada ni ni ba ni pe kan fira won ka le o tori omi tutu nigba mi o dun se kini abi ba na se ma npo we to ma lo di pe ma force ara ma mi di pada nsi ba di pe lulu tun ni yo mo kẹyin nsin tori bo ko se ra jade nsin o tun san ju pe ko mo kan mo ja kan mo lura won every day lo ti wa lo ja si pe ojo kan won nara won pa so opo o fe wahala lo fi jade bayen ba ni pe kokoko wa rin yen wo e pe family meeting la meji lori e invite yawo e invite oko na e mo be se tan meji wa kede pa to ba je baba ninu mo lebi kan jo soro kan meji son kan to ba lo kan ra won nkan to ni kaliku nse fun ra won to tin di pe ko mi igboro se lenu mo to ti di pe kini won a so gege bi mo lati mi e ma be to bo samson
10: e kale olotu e ku eto agbara olodun e ma mo se o opolo yin o ni joba o e ma ra anu gbowo yin le bi ma gbe to yin o e kale olotu ele ti mi fe da simbe ni pe ti omobirin to lohun fe eyan momo to ni omo n fe okunrin kan to ni ko mande ko mo family e e ma je ki e je kan mo wi pe e le tan okunrin ni okunrin yen o o n tan omo won ni o o ma ye ko fe o n tan ni o o ma ye ko fe debi to ma loyun fun o to ba fi le loyun fun ile won lo ti ma to omo yen o o bi last born fun ma be niyan so kan tete so fun ko fo omo won sile ko ma lo
0: ṣe ọlọ́bẹ̀ ṣe wọ́n ìtẹ́ bá jẹ́ pátá ládùúgbò ẹja ti sáré fẹnu eléyìí kò óbì kan ká tún lè tẹ̀ iwájú tó ráwọn èèyàn sì sọ ọ́ta tó pọ̀ ó sì fẹ́ ká mẹ́nu bá alákọ̀ọ́kọ́ arákùnrin tí wọ́n láwọn ti àtìyàwó àwọn ti pínyà fún bí ọdún mẹ́ta táwọn sì mọ okùnrin mẹ́ta míì tí ń fẹ́ láti gbà yìí wọ́n sì ní lá mọ̀lẹ́bí ní káwọn wá parí ìjà àwọn èèyàn ní téèyàn ọba ní gbà ní olówó ní olówó tálíkà ní tí kọ́ tẹ bá ti mọ̀ pé ibi tẹ ìjà tí wọ́n ní ẹ wá parí yìí ò lè bọ́ sí sàkátàkàrà báyìí láàsìntọ́ o bí ó sòje kó sókè kó sòje bí ó ṣe kàn kó ṣe kàn o ẹjọ́ yìí wọn péjà yìí ò lè parí wọ́n ní kọ́dà bàbá jẹ́ pé ibi tí wọ́n ti ń parí ìjà ẹ máa ń là ń bẹ̀ pé ìfẹ́ lágbájá ìfẹ́ tàmẹ̀dù ìfẹ́ làkàṣègbè bí n bá wá gbé lé kí ni àrídájú pé kò ní padà sọ́dọ̀ àwọn táwọn wí yìí léyìí tó túmọ̀ sí pé ẹnìkan ti ẹ̀sọ́ náà rọrùn pé tára yín bá ti gbà á tójú yín ti kú ẹ bá jọ wà lórí bẹ́ẹ̀dì tẹ́nìkan bá tó ń kọ́ọ̀lù ẹ̀ tẹ́ẹ̀sì inú wọn ni ẹ lè gbà padà wọn ní ṣùgbọ́n tára yín ọba ti ní gbà ẹ mọ̀ wulẹ̀ bẹ̀rẹ̀ ń tẹ́ ẹ̀ ní lè parí ọjẹ́ ń táwọn èèyàn wéré torí ojú arábìnrin yìí ti wà ń ta bẹ́ẹ̀ bá padà mú wọlé àti musábẹ́ kọ́mọ́wò tá mọ́ yóò rí bákan díẹ̀ ọjẹ́ ń táwọn èèyàn wéré tí mo sì fẹ́ kẹ́ ẹ ṣàgbéyẹ̀wò rẹ̀ dáadáa kó tó di pé ẹ̀yin náà rọ̀ lù ọlọ́run gbàdúrà wa ìyá tí wọ́n lọ́pọ̀ máa wọn láti 2024 ní tí ń bá ọmọkùnrin kan jáde tó sì jẹ́ pé dísìn kọ̀mọ́lé kọ̀mọ̀nà rẹ̀ bó bá ti sọ̀rọ̀ débi pé ń bo nílé yín wọ́n lọ́mọkùnrin yóò yí ọ̀rọ̀ lọ́bọ̀mìn ni àwọn àgbàlagbà ni pé eléyìí ò kójú tí ọba pánikarẹ́ ìta àrọ̀ ṣìpín eléyìí tí ń ṣìpín o àti pọ́mọkùnrin ní ti ń bọ̀ kéyìn ó tiẹ̀ wá láti inú àtẹ̀rọ̀ fọ dìde gan kò sí ní tó burúkú òfin ẹni tẹ́ ẹ bá jọ fẹ́ fẹ́ra yín ibi tí mo ti ń bọ̀ rẹ ilé ìwà rẹ lóòótọ́ kò ṣe é rí ṣùgbọ́n mo mọ̀ pé lágbọ́rọ̀ ọlọ́run èmi ò ṣe é rí wọn ó máa wọn mọ̀lẹ́bí mi kúrò nù àìṣedéédéé yìí a sì lè jágbòrò lágbọ́rọ̀ ọlọ́run kò sí ní tó burú nù ẹ kò sí ní tó bu gbogbo ọ lé wá láti ilé olówó ṣùgbọ́n wọn fẹ́ yàn lọ́dún méjì ò lè fi hàn ó gbà fura sí o ege gbogbo èèyàn tí wọ́n sọ̀rọ̀ lálẹ́ yìí ni wọ́n ní pé kẹ sọ fọmọ yín kọ́ yẹra fún irú ẹni bẹ́ẹ̀ tàbí kẹ pé ọ̀gbẹ́ni tó bá mọ̀ pé wọ́n fẹ́ wọn tẹ̀ lọ́mọ wà yìí lọ máwọn mọ̀lẹ́bí rẹ̀ wá ń bo nǹkan lé yín bí ọba sì ti lè fọ̀nà lé wọn hàn tàbá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kan ẹ jẹ́ wọn yẹra fúnra wọn ọ jẹ́ ń táwọn èèyàn wíre o tẹ bá sì fẹ́ tún ètò yìí gbọ́ ẹ padà lọ sórí Facebook kẹ lọ tún gbọ́ kẹ lè fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn ní ó léwu pé tí wo ẹni bẹ́ẹ̀ bá fi lè ṣèṣì fọmọ yín lóyún ẹ̀tọ́ ọ̀dà ìyókù àìgbọ́ burú lẹ́nu àbọ̀ rẹ̀ eléyìí tọ́ dà bẹ́ẹ̀ tó ṣe kẹta ni wọ́n ní pé bàbá tí wọ́n ní wọ́n kò nílé torí pé wọ́n sọ pé àwọn ò lè máa ṣèyàwó fún ìyàwó àwọn kí ìyàwó àwọn máa sọkọ tá a bá lọ àbábọ̀ ń táwọn èèyàn wí lálẹ́ yìí náà ni pé wọ́n ó pe àwọn méjèèjì tó ní kálukú ó sọ bí títí ń dùn àti bí títí ń dùn mọ́ wọn kí wọ́n lè bá wọn yanjú ẹ̀ náà ni ọ̀rọ̀ ti débi kókó rèé torí pé ẹ ti sọ délẹ̀délẹ̀ pé ọkọ yìí sọ pé kò sí ní tó ń bá sọ nínú ilé àṣẹ ìyàwó òun nìkan ní múlẹ̀ wọ́n bá kí mọ̀lẹ́bí ọ̀tún pé mọ̀lẹ́bí èjì tán sì pa àwọn méjèèjì sáàrín bóyá nígbà míì àwọn àgbàlagbà a máa sọ pé tọmọdé ọba mẹwẹ tí ò mọ̀wé àjáwẹ sọ́wọ́ ọ̀tún àfòwé sọ́wọ́ òsì a sì fẹ́ wẹ̀ hàn àtòwé hàn ìyàwó lè má mọ̀ pé nílé ọkọ ọkọ ló lórí aya bóyá kí wọ́n pe àwọn méjèèjì wọn lè fi yé ìyàwó pé ìyàwó wá àyè ìyàwó ló dùn ó sí ọkọ rẹ ló lórí ilé ń tọ́ bá sì sọ ńlábẹ́ gé wọ́n bá wá pè wọ́n bí ọba wá wọ́ọ̀kì bẹ́ẹ̀ àti pé kò lè wọ́ọ̀kì láéláé nù ọjẹ́ ń táwọn èèyàn pé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tọ́tọ́ tí wọ́n ní kẹ́ gbére eyin duro ba won latapo abe won imi to da be ni ati won pe omo awon ko dun awon ninu pelu awon wa tin hu oro ti gugu awon yen so lale to poju lori oro omo yin ni pe ife ni ke le le fi gba omo yi pada ati ebe adua pe e mo se pe fun mo e mo si baja mo pe e mu lo sodo olopa tabe e mu lo sodo kini kan yi pe e mo se be pe ife e fa mara e mo ba soro tutu e mo bi ki lo fe kini tin se tin fin se tin se ife ni gugu awon eyan soro re lori ni pataki won si ni e wo awon ore ti n ba rin bo ba se se e gbeyanju ati ya won iya pelu awon ore yi bo ba se se bi o ba wa se se koko be won ni e fife fa mara e sunmo e medun okan re e mo ki lo fe ibi te ti le raye ma ba soro re a mo se le ile yi obojumu eleyi ni ko se lo lo da nti o yi ore mo se le ti o je ko ye eleyi lawon oro yi a mo nipa ti ko ninu aye awon omo pe kesi kun fadura daada gbogbo o sise papo sinu ara won naa ni gbogbo apata ta n gbo eto ilale yi ta jo lolufe eto yi lajire omo o ajire a si fi re jeko lase olohun aye oni fomo nawa lase olohun oba gbogbo awon ti won niru lakoja yi oladede asiko ta wa nbe yi olohun agba omo won fun won lowo ogun aye o je bo ti je latapa abe onu e ja tun tesiwaju tori pe ti n ba ti eri meji abeyo kan mu si ti n be nle yi kafimo ati iwaju. Oda, ile ti nbe waju mi ile yi.

ẹ kalẹ o Mr. Lọ́yẹ́ takure ti asiko ṣàlàfíà lẹ wa ẹ kú ètò ẹjọ mo fẹ sọ síta ni o ni ni tọlọ ọmọ láti lu lọrin so èmi àti ọkọ mi àti jọ mari o sì pé tó bá di December ni ma pé 13 years but kò sí sọmọ láàrin wa so gbàtà kọkọ ṣe wedding mo máa ń lóyún mo máa ń bàjẹ a lọ sọ hospital àṣẹ gbogbo ẹ so mo ṣáà mi ti sikili bíi 4 years ago ọkọ mi máa make secret call tó bá ti wà nílé tó bá ti ń bọ̀ nílé tó bá ti dé gate tó bá ti ń hàn tí mo bá lọ sí gate yóò ṣáà kọ́ wọlé ni tó bá tún wọlé tán náà tó bá tún pé ẹni yóò tún máa pè é so later ṣá mo ṣáà padà wá rí pé obìnrin kan ló ń pè so ọ̀rẹ́ ṣáà dìjà ń gbà yẹn èmi tẹ̀ sọ fún bó tó bá ń kó bá fẹ́ fẹ́ yàwó ni èmi ni mo máa fẹ́ yàwó nígbà tí òun ṣe kí ni kú níbẹ̀ bọ́ yàwó

0: dákúndákún ká gbà wọ́n mọ̀ràn kí làwọn lè ṣe àti pé kí ni káwọn ò ṣe 0916 159 1011. Ìlú ẹ̀ kalẹ̀.
1: Ọlá aláṣọ́kì ni Ọláyé.
0: Ẹ ṣeun.
1: Àmì
0: o. Àmì o.
1: Ṣé ẹ rí àríkẹ́kọ̀ọ́ láti
0: ẹ̀? Bẹ́ẹ̀ni.
1: Àkọ́kọ́ ni pé iyì ọmọ ti sọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ olùjẹ́ bọ́lá wọ nígbà ẹ̀ ń mú rágò lè ti kà. Àmọ́ ọmọkùnrin láti kà lẹ̀. Ìgbàtọ̀ bá mi sùn pẹ̀lú mọ́ láti ti tẹ̀lé nígbà ẹ̀ àtàwọn gbogbo ẹ̀ náà lẹ́yìn láti ti jà àwọn ẹ̀. Àmọ́ mọ́ lè jẹ́ ara wa
0: náà.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni ká bí ọgbọ́n ta wá àti ẹ̀jẹ̀jẹ̀ gbogbo ẹ̀fọ́ ara wọn. Wọ́n ní ìpínlẹ̀ra. Ọkùnrin ló wá parí o. Ọkùnrin ló ní múlíkù. Obìnrin tó bá fẹ́ gbélé ọkọ̀ tó fẹ́ yọ pa àfíríkèjì. Obìnrin tó bá fẹ́ gbélé ọkọ̀ tó fẹ́ lọ́sọ̀rọ̀ ìrẹ́ǹtì ló o. Yọ ọgbẹ ọkọ̀ ní kalẹ̀. Ọkùnrin ní àgbà abẹ́rẹ́sọ̀ ìmọ̀sùn ló ní wọn ní omi síbi. Bára oṣù lè la wọn ní páàkì mọ́ tọ́gbàlà fún láṣù láàtà wà lùbà méjì ni wọn ti ní kí wọn bẹrẹ láti fẹ ìyàwó àwọn onígbà ayélujú tún aláàtà tó tó bá ti lágbára tó yẹ kàn lágbára rẹ pé àti wọn sọ méjèèjì kan tó ti lágbára rẹ lórí làwọn ni wọn mọ̀ tó bá rẹ tó fẹ lọ́la àwọn kan wọn nìyẹn wọn lè mọ bọ ìlú wọn lè mọ sí gbogbo àwọn kan ni wọn ní kọkọ wọn mọ sí ìyàwó ọwọ àlọ wọn bí ọkùnrin bá ti rí agbára. Àti àlàáfíà ló kọ́ lèrè tó ní. Àìsọ́ ma tí wọ́n bá ṣe sùúrù ọ̀rọ̀ nǹkan wọn padà wá tí wọ́n bá méjì ara wọn. Ṣé lè má rí five years ní sọ́dọ̀ ọkọ̀ mọ̀tì mọ́? Ní òní ló kò ní mọ láyé o. Ẹlòmíjì lè má rí kọ̀pẹ́ṣẹ́ gbígbẹ̀. Ọjọ́ sálà àti má rí ìgbẹ́ sí àárọ̀ àtìyàwó. Wọ́n bá ṣe àwọn ọ̀dẹ́ ìgbẹ́ ọdún kan lọ́sọ́rọ̀ wọ́n bá tilẹ̀ dáadáa ìlú ìṣiṣẹ́ tó ní gbogbo obìnrin ní ìgbésílẹ̀ tó kọ́ níwọ̀n lé mílẹ̀ kẹta. Ọkọ̀ yẹn ni kó jókòó yẹ ọkọ̀ káwọn ti jókòó jókòó àwọn ọwọ́ ayé ọkọ̀ kó mẹ́rẹ̀ tó rẹ̀ ọkọ̀ wọn láti jókòó sí ọkọ̀. Tí wọ́n bá tilẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá ti jẹ́ kán bá ti wá ilé ìlúgbẹ́sìkì wọn mọ̀ ta wà látàrí tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó tó àmọ́ bó wá ti wá rí báyìí náà tó fi àwọn ìpàdé orí tó mọ jẹ̀kú mọ́ra ló mọ sí gbogbo ẹ̀ ẹ̀ tó bá kò sàn ní po ẹni ọba ti lọ kò sí sàn ní kankan mọ́ lọ́nà tó yẹ ká dára ìyàgbẹ́ kò pé wọn àwọn ìpínlẹ̀ wọn lọ gbàgbé kò sí solúṣọ̀ nìyí àwọn ọ̀dọ́ kámúgbà tó ká sọ́kà ká wọ́n ti ọ̀dọ́ ní tí àwọn àti
0: báwo. 0916 159 1011 lójú òpópó yìí tẹ́yìn náà lè bá ń fi dá sí méjèèjì tó kù tá a mú lọ́wọ́ yìí méjèèjì yìí ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
2: ẹ̀lú ẹ̀ka lẹ́ o.
0: ẹ ṣeun láwọlé sùn rẹ o.
2: orúkọ tèmi ni àfọ́ọ̀mù afá.
0: ẹ ṣeun.
2: ọmọlàdé mi láti gbogbo ẹ.
0: àdúgbò ẹ.
2: àǹtí wa tí tó sọ̀rọ̀ táǹsì. gẹ́gẹ́ bí tí mi lọ́rọ̀ wọn sí wọn lè ti sùúrù.
0: hello. hello. Tọ́ afá ọmọ afá látọ̀dọ̀ yín ni o ẹ bá láǹfààní àti pè wọlé padà inú owó dùn ẹ̀lú ẹ̀ka lẹ́ o. ẹ̀lú ẹ̀ka lẹ́. ẹ̀lú o. ẹ̀ka lẹ́ ti wọlé o.
3: ẹ kú ètò.
0: àdúpẹ́.
3: ọlọ́run ni yóò bàjẹ́ o.
0: àmì ìwọ ọlọ́run àmì.
3: mọ́lá màá sára jí láti lè rògbòn lọ.
0: ẹ ṣeun mọ́lá.
3: ni mo fẹ́ dá sí. Kí náà tèmi? Tí wọ́n ní pé ní wọ́n ń fẹ́ ọmọ òun fẹ́ pé ọdún méjì wọn ò mọyé ara wọn.
0: Àá ti kó lórí ẹyin o.
3: Ó lágbára o. Ó lè dákúrà báwọn. Ọmọ ìjà tó kọ́tà tó.
0: Kọ́ lọ́wọ́ ṣàánú.
3: Tó bá ti sọ pé òun fẹ́ lọ lé rẹ̀ olóhùn bọ́ ọ̀hún òun nígbà kó ọmọ ilé òun tó kílẹ̀ àfún. Ó yẹra fún owó ẹlòmíì.
0: padà.
3: Ami,
0: adúpẹ́ ẹ̀ṣẹ̀
3: ọ̀la.
0: Ami, ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀lú ẹ̀ka alẹ́.
0: Ẹ̀ṣẹ̀ ọ̀la wọlé sọ̀rọ̀ o. Adúpẹ́.
2: Ọmọ abẹ náà ọlọ́run gbà bí àrẹ ọmọ àwọn ìdílé bọ́ọ̀lù lọ́pọ̀ ń pọ́ọ̀lù bọ́ọ̀lù yẹn bá tọ́pọ̀ àti ọba mi láàrin àwọn tí ọba ti sọmọ ń bẹ ọkọ yìí tó máa wò
0: káyọ̀
2: òun ni kọ́mọ abẹ náà ọlọ́run ọ̀tá àánú rẹ̀
0: ọmọ
2: ọdún àgbà rẹ̀
0: ọmọ
2: àwọn bọ́ọ̀lù bọ́ọ̀lù
0: mẹ́rin wa ẹ ti wọlé ẹ káàlẹ o.
4: Alo.
0: Ẹ káàlẹ láwọ lé sùn rẹ o.
4: Alo.
0: Ẹlú ẹ káàlẹ o.
4: Alo.
0: Padà méjèèjì tí ń bẹ wájú wa tá a mọ mẹnu bà náà ni ti bàbá tí wọn pé ìyàwó àwọn ń fi yọjá bẹẹ tí wọn pé ó fẹràn kọ máa tan fáànù sùn ìkejì tó tún dà bẹẹ náà ni ti arábìnrin tí wọn fi kálà ìbolẹ pọlọhùn tí yọǹda ọmọ láàrin àwọn àtọkọ àwọn ṣùgbọn tọkọ wọn láti bíjọ mélòó kan ní ìsinsìnyí pé bí ṣe ń gba kọọlù lọrọ ní lóru ní gbà lọsànán tó sì jẹ pé àwọn kọọlù yìí kéèsì kọọlù tí wọn para rẹ fáwọn táwọn sì ti ní àwọn ni ọmọ gbà kọọlù àwọn ni ọmọ fẹ yàwó míì fẹmi tó bá ń wọ ṣùgbọn tó bá ti wà nínú ilé wọn gbà kọọlù nínú ilé ìgbà kọọlù yín síta èsì bó ṣe wù ní síta ṣùgbọn mọ gbé wọnú ilé ọjẹ ń ti ń dàbí pé ìfàtọgọfọ nínú ilé inú 0916 159 1011 lójú òpó òpó ìtọwọ bí. Ẹ̀lú ẹ̀ka alẹ́.
5: Ẹ̀lú ẹ̀ka alẹ́.
0: Ẹ ṣeun láwọlé sọ̀rọ̀ yìí.
5: Mo ti dá sí ìsàlẹ̀ kan náà kò gbogbo ẹ̀dá. Ó sọ sí ìgbà pé ọlọ́run ti yọ̀ǹda
0: mi. Ọya ẹ̀ ń sùn lẹ̀.
5: Ẹ rí ọlọ́run pa àmì
0: rẹ̀. Àmì.
5: Ó ti ṣe ní ọmọ. O tí omi bá ti wà lọ́tọ̀. Ó rà tí wàá jẹ́ ọdún méjì
0: mi.
5: Tó bá fi wá ọmọ. Tí ò bá rí. Ó máa fi ọkọ mi lámàdára rẹ. Ọkọ bá jọ kó tó bá dà. Ló máa bẹ nìyẹn pàtàkì. Ìmọ̀ tó bá jẹ́ ọkùnrin tí ò bóró.
0: Òní
5: ńlá ni. Obìnrin yẹn ló máa ní àfihàn. Mo fẹ́ wúwà yẹn kó tó tó lọ lọ. Ọmọ kéré lè dé mọ̀ sí. Ìgbà mo forí sí ọlọ́run ìgbà mi lọ kan. Ó fi yẹnu máa káwọ̀. Kò sí ní kẹ́gbẹ́ máa ṣe. Gbogbo ojú tí ọkọ yẹn bá ń pa nínú ilé. Ẹni tó kà ní ìdílé pé àdúrà. Kó máa ṣe àdúrà gbogbo
0: ẹ̀.
5: Kó máa ra owó ẹ̀bẹ̀ fọ́lọ́. Bá jẹ́ ń fi lè mú. Ó sì lè fún un lọ sí ìlà lóògùn. Ó bá jẹ́ ránṣẹ́ yẹn tó gba owó òkè lọ.
0: Ó lọ ra
5: wẹ́ẹ̀dì fún mi. Ṣé ọkọ rẹ̀ pé ó rì sí ìsìnkú yẹn lóòótọ́ ó lè máa ju inú ara. Ìgbà wọ̀ kà ní kó.
0: Ó dà.
5: Ó dẹ̀ tó bá láìsí ọkọ yìí tó dẹ̀ ní ìṣó ọkọ.
0: Bẹ́ẹ̀ni.
5: Ní tí ń wá lọ́wọ́ ọlọ́run ni kí ọmọ tó pẹ́ jú mọ́.
0: Ọlọ́run
5: máa yọ̀ ọ̀dà ọmọ.
0: Àmì àdúgbò ìṣẹ̀lẹ̀.
5: Ní wá láfa.
0: Àmì o.
5: Ọlọ́run sì ní.
0: Àmì. Àmì o, àdúgbò ẹ̀ṣẹ̀ ìyàwó ojú òní tì yín, ẹ̀ṣẹ̀ òní púpọ̀.
6: Hello, Mr. Lawyer. Ẹ kú ètò sá o. Orúkọ mi ni Samson láti Basin ní ìlànà Kwara State. Mo fẹ́ dájú títí ẹni tó sọ láti ń sìn lórí ọkọ̀ wọn, wọ́n ń gbé kọ́, wọ́n ń ṣe kinní. Ẹyin nọmba wá. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí, I'm sorry to say, ẹ̀ nídìí rárá àtọ. Ṣẹ̀rí ètò yìí kódà àìmọye ẹlòmíì jẹ pé yóò gan ní ògbẹ́jọ́ wa gan gbà mí gan jẹ pé èyí àzìn àárẹ̀ tún jẹ̀bi ọ̀rọ̀ tó gọ̀ọ̀rọ̀ gan tó bá tún sọ síta. Nídìí láti máa lẹtí mọ́ gidi kankan. Nídìí láti máa advice ọkọ yín pé báwo kó fẹ́ lò mí pé kinní kan kó fẹ́ yàwó mi. Ó ti yẹyin. Nídìí ẹ ti ń fura síra yín nìyẹn ìfẹ́ ò dẹ̀ fẹ́ sí mọ́ nìyẹn. Kódà gan bẹ́yìn gan bẹ́yìn sọ̀rọ̀ yìí gan ọkàn yín gan ti yọ kó gan lọ́dọ̀ rẹ̀ gan. Ẹ̀yin gan ẹ̀ nífẹ̀ẹ́ mọ́ ẹ̀kàn wà lákàtà ẹ̀ ní bóyá dìtù nǹkan tó wà ṣẹlẹ̀ láàrin bóyá kò sọ ọmọ ọwọ́ rẹ̀ wà. Títí yẹn ní ti tèmi ó gbé kọ́ kò gbé kọ́ kódà gan tó fún yín respect gan. I'm sorry to say ó fún yín respect gidi gan torí respect tó fún yín ni pé gbogbo àtẹ́tẹ́ ni pé kó má gbé kọ́ mọ́ kò gbé kọ́ mọ́ ó ń lẹ̀ máa kiri ó kó pa fún òun ṣe gba ó ṣàwẹ́ ẹ̀ ti di pé maximum respect o fun yin eh ni lati ma to pin e fi kale le na bo bi mo se roro yi so da pe nge fun ara nge eh ni fe mo na tori nkan te nkan ti e fi hen bi roro yin sin ba yin sin o ti show pe eh ni fe ara yin mo o ti yin en le nbe bukata leboya 70-30 gege ba se so yin o mi anything Olorun ba to dare e sodo yin bayin o tun reason wa to ti se Olorun ba na to den se be no ku ndi aro fun arakunrin yi na so ni ti temi te ba mi pokan yin o ni fe mo ni ba ni boya pe ke lo fun divorce a kin twig lori to yo bo be je soro yi mi ro pe ni fe arakunrin yen mo eni bo ti su yin en kini kan ko le je pe tori pe on call yi ni e fe fi file kankankan ya wa lokan yin te fe se ni a ma binu I'm sorry to say o gẹgẹ bi mọran temi o so te ba pe okan yin o ba gbe mo e ku kan je ko mo e de pa family e we se soro so we ti ni pe te ba ko family e nsin pe ko ni gbo so fun temi mi ba ni pe ke seek for divorce fun ke de tori ba je se yi ra pe e tin fi so ma ma be to bo something
7: hello e ka le ti oro ni to so pe iyawo n fi yo ga obe ko kuku so fun pe ko ma fi yo si ounje kankan mo ko ma fi yo si ounje fun re to o le je pe ko mo odiwon iyo ni o si kan ti e le se nipa yin den nipa ti fan yin na ti o lo nsu yara mi solution na ni tori ki se gbogbo eyan ni fan gba lara mu olorun a ta mo yanju e
8: Hello, Mr. Oloye. I pray to. And they pull. I go out. I have a phone in the city. I have been talking to my bachelor. I've been here for 13 years. I come out to me. I was in here for me, sister. I'm going to advise you. I'm going to go to the house. I'm going to go to the house. Nínú ọ̀táwọn náà sọ àwọn náà nígbò náà ó nọ́mà náà ó nọ́mà ṣùgbọ́n ilé ọkọ̀ ilé ẹ̀kọ́ ni ẹ̀mí sùúrù tí ó pọ̀ gan-an torí pé onísùúrù ni ló máa fún wàhálà kìíní mo dẹ̀ gbàdúrà pé èyí náà ní ọmọ láyé ọ̀rọ̀ yóò ní dàbí ejò tó kọjá lórí àpáta sí ò nípa ẹlẹ́ẹ̀kejì ni arákùnrin tó ní ìyàwó àwọn máa ń fi yọ sí oúnjẹ kọ́pì kọ́ sọ fún pé iyọ rẹ̀ ti pọ̀ jù tí wọ́n bá dẹ̀ ti ń dàgbà ìwọ̀nba bìyàn gbọ́dọ̀ mọ jẹyọ̀ mọ́ iṣẹ́ gbogbo ìgbà náà bìyàn gbọ́dọ̀ máa tan fáànù sùn máa ṣe gbogbo ọlọ́run àbá wọn yanjú ẹ̀ ẹ máa bí tó bọ̀.
9: Mr. Oloye, emi ni eni ti mo soro nisin, oruko mi ni John lati Ilorin bi. So voice note yi si mo fe send e si yin nisin, mo fe ke wo number yi dada, ke save number yi. So elekeji e ba mi fi number yi sita abi ke send e sori number yi so yin ba won wa te wa je pe o sese leyin eto ka soro arabirin so n soro nipa oro omo bibi so wa di ija laarin won ati oko e tori Kola Lasoke ti so kan o soro kan ni pe ki o ba sese kun jawe funra won so nipa ọrọ ọmọ bíbí ìgbìyànjú wà ṣe mo lè ṣe fún wọn ìrànlọwọ ṣe mo lè ṣe fún wọn ẹ pé alábìnrin yẹn kẹ bá ti rí alábìnrin yẹn sọrọ ẹbí léèrè ó bá mọ pé òun ṣì nídìí ọkọ ẹ láti pé òun fẹ bímọ fọkọ ẹ ọlọyẹ nọmba mi lélẹyìí wásápù nọmba mi nìyẹn ẹ pè mí màá fi direct number me, ma send the message see any scene. A direct number, ma down low. Go back to what you be want ready. That he empower on my baby. Uncle Lossy hospital, no call she text. Emil for Ossi. Ni ni ke play lesi ta o mo concern ni ke ba ti jo soro eyan atara bi yen boya ke ba ri number re mu eni ba soro ko ba gba e send the number mi si ko pe mi abi ki eyin pe mi
10: ehlo mi sta laya lori ti baba to so pe la wa awon mo si oja o ni mi se da si seri elumi owo re mo yin owo re mo si ojo be ato fun pe boya o ma ye mo mo ba je pe ko mo mo ko ma to ba ti fe se onje ko mo ni ki awon mo wa bu nfi ye so ibo bi mi ba fi o kekere so be bayi O man shanti mi kande. Da se mi wa lodo won, wa ni ki wa ba fi yo, so wa fi yo de den te mi fi se o be tan ba fi si. Iyo ye ma jan kan ye. So, olo mi be to jan.
11: Olo ye wan. Itemi ti e fe da si ntemi oni ti omobirin ti mama e loro e ti sun ipe a jade lo kun tete wole kuni se gba ku ti wole ti didi se ah ki aye ma wo ran o o ti aye ma se ni pe ko lo sodo awon opc awon obirin wa nu won so kan wa gbe ni ti o se kan lo se so kan na dada kan na mo mama beru kan narada ko wa so we gbejemo fun eh to ba wa pada lele ri bo pe o ma ro uru e ti sele dada leku ta plan fe ni e unti o se dan lo se dan na wa diga aba beru ko so ba choko jesu ah e la ye hun mo ti se be mo so yen ni kan se fun yen lo da ju kan se fun o

0: shiola be shiwe inteva jagwa taradwe eshiwoju ni tin adupe o amalele yin gan ni mejeji ti amuwa gbe yin awon eyan mi tun si so sita e ma binu lale yi enu bi ta koko fun wa lori re ofe ati play mo re e ma binu e dakun te ba wo dada e ri pe a ma to ni a koko so awon kan a gbo imoran a tun paju ede a tun so n ta won yan ba tun so at a le ma ti bonu ara won a ma to eto ni eto igba e mo binu e dakun labe be awon mejeji ti won so sita da koko ni baba ti won so pe yawo awon ma fi yoja obe awon eyan ni pe to ona abayo na ni le ite ti wa yi nipa pe ti yawo yin ti o ba ti la farada fun yin teyin na si ti won abayo ni pe ke sun yara mi ku won ma sun ni ibi to ti feran ko ma lo fanu sugbon nipa fi yoja obe koda awon ni pe e le so fun pe ko ma fi yo so be mo bonika luku ba ti gbobe ti e sawo tan to ba fe jeun ko fi yo si bo ba se resi bonika luku ba ti fe je ti e ko fi yo si ndede bi to se wu ko ma fi yo si lati le mo ko je pe e kan mu yo e fi si bo se wu yin ni wonba ti o fi nipa ni kankan lara pa won yin ni alaafia o se ma wa ninu ile to da alaafia se pataki o je bo ti je lati apa ati baba ti won so pe yawo awon in siba kanu in fi yo ja obe ti si je pe tu feran ko ma tan faanu sun omi to da be ni tarabirin ti won pe olohun ti yonda laarin omo ati oko awon fun bi odun metala ti won ti fera awon ti won si ni pe oko yi ngba callu koda won so de bi pe awon mo pagbara re obi lati fi okeji tutuku awon la won gbe bukata to poju ninu ile ati pe gan oro yi ti su awon baka won fi konika luku ma lo nlo e gbogbo awon eyan ti won pe lale yi ni won sadua fun imusi nigbagbo padu awon o gba tara yin olohun to da won ti won o beere lohun o deyin na lohun tori pe e beere akugo awon eyan ti won wa pe yi na ni won ni ke ni suru looto ile ite si nse yi na o normal fun keyan o se ko react si ru nkan bayi won ni sugbon ke dakun tori olohun won le ni suru ni oko yin na wo bo yon ni rona abayo latapa bi kan ni e ka gba be o se se ko je be ka si gba be won ni sugbon eyin le ni suru e ma si fi pe e ni fe mo tabi ke moju ko lara re o le je pe beto lohun ti se na sugbon to kan yin ba ti koku o nbe awon eyan ni to e le wa bo ta ke ma lo pe sugbon e ba le fi suru si a le anu olohun isu tori won ni n toko yin se o ti koja a farada won sugbon eyin le mo kan ku te si fi gbagbo yin sodo olohun ke mo si be ni kankan ja ki adua yin ko le gba o je n ta won eyan wure suru oro suru lawon eyan ba yin so te ba si le tele olohun le tara be gbo tori suru te ti natodun ketala aba ko si ni ko ti ko poju nibi to doro de duro yi to suru te ti natodun ketala olohun fi ayo ati dunun te yan je leyin re suru olohun fi fun yin ẹni ṣe lásán láṣẹ ọlọ́run ọba ó jẹ́ táwọn èèyàn wúre àwọn èèyàn ni ẹni sùúrù ẹ̀fọn ọkọ yín ní sùúrù òun náà ń ṣègbìyànjú gẹ́gẹ́ bí ọkùnrin ni ẹ ṣeun àdúrà ọgbà ó ní ẹṣẹ ọlọ́bẹ ẹṣẹ gbogbo ẹyìn tí a bá wà jẹ pátápátá ládúpẹ́ pé ẹṣẹun ojú òní ti yín adúpẹ́ lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé àgbàlagbà tá a jọ ṣètò tòní gbogbo ẹyìn tẹ ẹ pè wọlé gbogbo ẹyìn tẹ ẹ sọ́ta tá a rí dá lóhùn adúpẹ́ ẹṣẹ o ẹyìn tẹ ẹ sọ́ta tá a lórí ọ̀fẹ́ àti débẹ̀ ẹ mọ́ bínú o àkókò ló kó wa ń papá mọ́ra lágbọ́rọ̀ ọlọ́run ọ̀dọ́ yín láti bẹ̀rẹ̀ lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àánú àti ògúrọ̀dọ̀ ọlọ́run ọba padà owó ẹyin torí facebook adúpẹ́ ẹṣẹ́ o rector adúpẹ́ ẹṣẹ́ o babatunde azeez ọlọ́yẹ̀wò àlórúkọ ti tèmi mc coded ọ̀túnba coded ọmọ tó pẹ́ǹtà bíi street light ọmọ tó pẹ́ǹtà bíi òpó náà máa ta tí wọ́n bí ìta tó tuntun ra ẹ̀bí ọmọ òṣèré pààrọ̀ ni mí èmi lọ́mọ sanlo ni ọ̀rọ̀ lè ta àdógún ọ̀rọ̀ dẹ̀ àṣẹṣẹ gbọ́ ọ̀rọ̀ tí ń kò gírígírí bí òjò ìpàdé mi àti yóò mọ̀ di lọ́jọ́ mẹ́jọ lórí ètò tá a pè ní láwọlé sùn bá àti ń wọlé lọ sùn àní lálàrí wèrè ọkọ̀ kan láàjì ọ̀ràn yàn lásùn ó dàrọ̀. láwọlé sùn lábala sọ síta.
1: ẹ̀lú ẹ̀ka lẹ́ o orúkọ mi ni ẹni tọ́lọ̀ mọ̀ mo fẹ́ sọ síta ni o.
2: ṣé ẹni tó bá dákẹ́ tara rẹ̀ bá a dákẹ́ ni.
3: ìgbà yà nǹkan tó sún mi ikú ò ṣe kú fún mi ni pẹ́pẹ́ ikú rọrùn fún mi ni màá ti ní kí n gbé kan jẹ.
4: mi ò máa bọ́jú ogun láyé o bá má ti múra sílẹ̀.
2: má dákẹ́ pati ronu para re
4: ejo kini ejo wa n ste bi bi pe awon mo to bi fun mi gan iko ira ti n wa
2: gbianju ko so sita lori eto lawo lesun labala so sita ko kan re o fuye ka le sun asun fori losuka ko kan o si bale dede de lawo lesun pelu abala so sita lori ikanni Diamond FM lati gbogbo ago mesan ale ojo isegun Tuesday ati ojobo Thursday
5: e kale o eto yin ni a fe da si o akoko o ni ti iyawo ti o mo npe ko to wole
2: awon oro imoran oro iyanju ati orin tin tuni lara nigba ifonju tada wa ninu itojuko lawo lesun lori Diamond FM eto fun gbogbo ebi ko se magbo ni
6: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú
7: ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí
6: ètò eré ìdárayá
8: àwọn tí ronaldo nísì nìyẹn àwọn tí lionel messi náà bẹ́ẹ̀
6: ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́
9: akínyìn
6: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.